0: ṣe
1: ọyẹ ọkọ
0: bo ṣe burúkú láyé bo ṣe ó dá mi lójú ẹrí ọkàn ó sì máa jẹnu ọrọ nípa ẹrí ọkàn ni mo mú wá nílẹ tòní tó mọ ẹrí ọkàn ò lè jẹ kọmọ ẹlòmíì ó sùn nílé mọ ọgbẹ ti wà lọkàn wọn bí ajá gbé egun ẹrí ọkàn ni mo ń sọ fún ẹ gbogbo ohun tó o bá ṣe ẹrí ọkàn yóò máa jẹ ọnà bó o bá ṣe burúkú bó o bá ṣe rere mo ní ẹrí ọkàn ó sì máa jíṣẹ fún ẹ ọ̀pọ̀ èèyàn ní sáré kiri lójú pópó tí ọmọ aráyé rò pé báyà ayé ní yọ wọn lẹ́nu ni ayé kọ́ gbogbo ohun tí wọ́n ṣe ní láburú ni ẹ̀rí ọkàn ó sì máa jíṣẹ́ fún ọ ó dá mi lójú bó o bá ṣe rere láyé ọ̀rẹ́ mi kò síbi tó o lè wà láyé ẹ̀rí ọkàn yóò máa ṣègbè lẹ́yìn rẹ ni wípé ire mo kúkú ṣe gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ẹbí mo kí yín kú iṣẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá wà ó dá mi lójú ẹ̀rí ọkàn ó sì máa jíṣẹ́ fún yín lójoojúmọ́ ni ẹ̀rí ọkàn ẹ ṣe kókó sì ṣe pàtàkì láyé níbí ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere torí wípé ẹ̀rí ọkàn kò sóògùn rẹ̀ láyé níbí tó o bá kọ̀ tó o bá ṣe rere ẹ̀rí ọkàn ó sì máa já ọ jẹni ìwé mímọ́ sọ wípé ẹni tó bá ṣe rere yóò gbèrè àtìbùkún láyé níbí gbogbo ibi tá a bá wà láyé ẹ̀rí ọkàn ó sì máa jẹ́ wa ni bí burúkú lọ bá ṣe bó o wà láwùjọ mọ̀lẹ́bí mo ló dá mi lójú mo ní ẹ̀rí ọkàn ó sì máa já ọ jẹni ẹ̀rí ọkàn ni mo mú wá fún yín lákọlé ọ̀rọ̀ tòní takọtabo ẹ̀rí ọkàn ó dá mi lójú gbogbo ohun tó o bá ṣe láyé bó o bá ṣe rere ẹ̀rí ọkàn ó sì máa já ọ jẹ bí burúkú lọ bá ṣe ni ẹ̀rí ọkàn ó máa já ọ jẹ gbìyànjú kó o kúkú ṣe rere láyé bí wọ́n bá ń ṣépè bí wọ́n bá ń lo àfọ̀ṣẹ tí wọ́n ń sọ̀rọ̀ àyájọ́ ọ̀rọ̀ ilé ifẹ̀ ògèdè ọ̀fọ̀ ó dá mi lójú wípé ẹ̀rí ọkàn ó sì máa sọ fún ẹ wípé rere ló kúkú ṣe ṣùgbọ́n ní tó o bá ṣe láburú láyé kí wọ́n tó gbé ọ ṣépè láyé ẹ̀rí ọkàn ó sì máa lé ẹ kiri gẹ́gẹ́ bí ajá ṣe ń lé ẹran nínú oko ni ẹ wò ó mo ní kó tó di pé ọjọ́ lọ torí kò dò bí ẹ̀rọ afami so ń tọ́mọ gbádégẹ ṣe ń sọ fún ọ nítorí òní kọ́ nítorí ọ̀la ni mo ṣe ń ké fún ẹ fatafata ẹ̀rí ọkàn ẹ ṣe kókó wípé ká hùwà pàtàkì tó dáa láyé ká lè gbèrè ìbùkún lókè ìpẹ́ tó adéníyì lórúkọ tèmi ń jẹ́ mo sọ tòní mo dúró ná mo fẹ́ kó ronú jinlẹ̀ sọ̀rọ̀ ògidì tọmọ gbádégẹ ṣe ń sọ fún ẹ̀rí ọkàn ẹ ṣe kókó sì ṣe pàtàkì láyé fún gbogbo ohun tá a bá ń ṣe lókè ìpẹ́ rẹ́tí o bí rere ló bá ṣe ẹ̀rí ọkàn ó máa bí ọ́ bí láburú ló bá ṣe ẹ̀rí ọkàn ó sì máa já ọ jẹ kúkú máa ṣe rere ló kúkú dá aláyé lọmọ gbádégẹ ṣe ń sọ ìpàdé di ọjọ́ mi ọjọ́ rẹ èṣù oníyàwó ká tún máa gbọ́ra wa pẹ̀láyọ̀.

0: wọ́n bá ní ṣàmójútó ọ̀rọ̀ ẹni, wọ́n bá ní ṣètò ìdókòwò tí ó lẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Kódà mo ṣẹ̀ṣẹ̀ dókòwò pẹ̀lú wọn lágbọ̀n ètò ìdókòwò ọlọ́jọ́ pípẹ́ wọn kan ni.
2: Eléyìí dùn mọ́ mi gan o, ṣùgbọ́n kí ló wá dé tó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi?
1: Ìlú náà ṣe é gbọ́ nípa wọn ni o.
2: Kò burú, báwo ni màá ṣe bẹ̀rẹ̀? Kẹ́mi náà lè bẹ̀rẹ̀ ìrìn àjò lójú ọ̀nà àti dọlọ́là bíi ti Dangote.
1: Kò le rárá, ìwọ ṣáà ti kàn sí ojú òpó ìtàkùn àgbáyé wọn, ìyẹn www.amanafinance.com tàbí kó gba app wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká rẹ lórí Play Store àbí lórí Apple Store. Ilé-iṣẹ́ wa wà
3: number 252
1: ní Abat Macaulay, Yaba, Lagos, àtúwà ní tọwa 2BOI Building, plot 256 Zone A of Abat Macaulay, Abuja.
0: 091-114-477-77 Amana One Interest Finance Company. Ṣíṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ àti ìṣèrere wa
1: nípasẹ̀ ìlànà tó péye.
4: Ọlátúndé sọ jáde bí o.
5: Ìrora wà o.
4: A dúpẹ́ lọ́wọ́ lọ́dún mẹ́rẹ̀ ọba lórí bàbá mi. Alice ìyẹ̀dá Ọlátúndé ọmọ Patmos. Aṣáájú Mùsùlùmí.

0: out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
1: 737. Wa salaamu alaikum. Àwọn kọmití, àwọn jàmá àti àwọn àgbààgbà mùsùlùmí ìlú Ìjíọ́mẹ́sọ̀ ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ wíwí láwà ní Chifi Mamu ìlú Ìjíọ́mẹ́sọ̀ fún lè mọ́mọ́ wa tuntun Alfa Abilé Aminu Badiru ilé ìjagun Ìjíọ́mẹ́sọ̀ lọ́jọ́ Saturday 9th May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní pápá ìṣeré Asarudin tìlú Ìjíọ́mẹ́sọ̀ lábẹ́ kábíyèsí ọba wa Mudashiru Ọláwálé Oyèwọ̀bí di amúni of Ìjíọ́mẹ́sọ̀ Fọ̀dílẹ̀ Ṣẹ́ìkà Mẹ́ẹ̀dẹ̀ Aminu Láyàrí Kọ́ṣerere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government àti Ṣẹ́ìkà Hassan Hussein Bàbá Àdínì ìlú Ìjíọ́mẹ́sọ̀ lára àwọn ìkànnì tí ó wà níkàlẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ Iwájúwà Honorable Muritala Abiodun Oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájúwà Aima tí wọ́n jẹ́ chief imam ìlú Ìwérelé Ṣẹ́ìkà Najimuddin Badruddin Amubiẹ̀yà Fọ̀dílẹ̀ Ṣẹ́ìkà Mẹ́ẹ̀dẹ̀ Aminu Láyàrí Kọ́ṣerere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government lóṣù onígbọ̀wọ́ ìkéde yìí.
2: Àbí aṣíwájú làwà bọ̀ láàbẹ̀rẹ̀ fẹ́.
3: Ohun tó ti ń dá akọ́lé lálòpẹ́ àdúrà ló ń fẹ́, èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni o. Ló mọ ẹgbẹ́ rere ní Hope Network TRN fi gbé àkànṣe àdúrà ńlá kan kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà, fún àlàáfíà àti ìṣọ́ Ọlọ́run tó yè kòrò, fún bàbá wa Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Jàgàbá ń bọ̀gùn, Kẹ́mi Ọlá Bàbá tún bọ̀gùn kárí ipẹ́ o bàbá. Ọjọ́ Sunday ọjọ́ kẹwàá oṣù yìí lákànṣe àdúrà náà yóò wáyé tó ń létàlejò ẹ̀túyaya jáde láti darapọ̀ mọ́ àkànṣe àdúrà fún Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọjọ́ kẹwàá oṣù yìí náà ló bọ́ sí o láago mẹ́wàá òwúrọ̀ Tafawabalẹ̀wá Square Lekoo Lagos Island ní gbàgede àdúà the Renew Hope Network TRN náà retí gbogbo wa o àkànṣe àdúà yóò yọ ẹnikẹ́ni sílẹ̀ Honorable Sheikh Mohammed Oyinlọ́mọdá Mọ̀lẹ̀ Director General TRN Lagos State lólùkéde.

0: láàárọ̀ tí ni pé ó ti di àwọn èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà mẹ́sàn-án 9,000 àwọn tó máa rìnrìn àjò lọ sí mẹ́kà láti ṣe wọ́n ti gúnlẹ̀ sí mẹ́dínà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n ní àwọn aláṣẹ orílẹ̀-èdè saudi arabia wọ́n ní àwọn tó gbọ́dọ̀ wá ṣe ètò ti ọdún wọ́n gbọ́dọ̀ jẹ ẹgbẹ̀rún lọ́nà 50 nínú wọn láti pé àwọn bí ẹgbẹ̀rún mẹ́sàn-án wọ́n ti gúnlẹ̀ sí mẹ́dínà lọ́wọ́lọ́wọ́ báyìí láti bẹ̀rẹ̀ kan tó lọ wọ́n ní wọ́n lọ́jọ́ bíi mẹ́ta ọjọ́ mẹ́rin ní mẹ́dínà kan tó lọ sí mẹ́kà nínú ọ̀rọ̀ tó jáde láàárọ̀ tèní nínú ìwé ìròyìn telegram náà ti ń sọ̀rọ̀ nímọ̀ wípé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gbogbo àwọn tó yẹ kó lọ wọ́n ti lọ kódà ìpínlẹ̀ kogi wọn tó yẹ kó lọ síbẹ̀ wọn náà ti tẹ bàálù létí wọn ti gúnlẹ̀ sí mẹ́dínà bákan náà nípínlẹ̀ kẹ́bí àti àwọn ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan náà lọ wọn ní ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ gbogbo àwọn tó máa lọ sí orílẹ̀-èdè saudi arabia tó fẹ́ kó wá láti nàìjíríà wá ṣe hajj tọdún ní 1,000 tí wọ́n dẹ̀ ti ń lọ láwọn ìpínlẹ̀ síkò lọ ìpínlẹ̀ èkó náà gómìnà sanwó-olu náà ti ń kí gbogbo àwọn tó lọ bẹ́ẹ̀ pẹ́ tẹ́ bá débẹ̀ o ẹ dákun ẹ gbàdúrà takuntakun ẹ gbàdúrà gidigidi fún nàìjíríà kí gbogbo ìkóso kálàáfíà kò jọba kí ètò ààbò kó tó ìpeye bákan náà nǹkan tẹ́ ẹ lọ ṣe ní ká ṣe o ẹ má wo àbàjẹ́ ńbẹ̀ gómìnà sanwó-olu ló sọ bẹ́ẹ̀ fún àwọn tó rìn àjò lọ sí mẹ́kà ti ọdún nígbà tí wọ́n tẹ ọkọ̀ bàálù létí
1: ní telegram ló sọ ní mọ̀ láàárọ̀ tí se mọ́kà ní ìrọ̀rùn fún gbogbo èèyàn bàálù èsì dúró dé yẹn o bàálù dúró dé yẹn o yóò ti mọ yọ àkọsẹ wàhálà ni ọmọ fúdà mo ti wà lẹyìn bàálù dúró dé yẹn o ẹ jẹ́ kí n lè tún rọlẹ̀ lọ sí ìpínlẹ̀ kaduna o kí ló sẹ́yìn ní ìpínlẹ̀ kaduna gómìnà ubasa ní tìpínlẹ̀ kaduna ni pé àwọn alálàájá àti alálàájá ní ọjọ́ pé ó kúrò ní ìpínlẹ̀ kaduna lọ sí saudi arabia bó ṣe mẹ́nuba wọn ní gbogbo ètò ló ti wà lúrò gẹ́bí ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba ní ìpínlẹ̀ kaduna mala ibrahim musa ló pe àkíyèsí pé alálọ́bọ̀ aribide sí aribiyẹ kánà ni ọ̀jẹ̀ o wọn ní àwọn alálàájá àti alálàájá ní ìpínlẹ̀ ogun náà gbogbo ìtòrò ti wà ní sẹpẹsẹpẹ ṣùgbọ́n wọn ń kan sára wípé gómìnà ìpínlẹ̀ ogun ọmọọba dàpọ̀ abiodun wọn ní ẹgbọdọ ẹgbẹ international airport wọ́n ní yóò tún jáǹfààní fáwọn alálàájá àti alálàájá ní ìpínlẹ̀ ogun oríire kan náà nílé o níwọ̀n nàìjíríà ti gbogbo fi ké àǹtí mi lẹ́yìn.
2: Ọpẹ́ o.
3: Ọpẹ́ báwo.
2: Mo ti ń pe aago rẹ ọjọ́ ti pẹ́.
3: Má bínú ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò dá tó ní àdúgbò wa lẹ́nujọ́ mẹ́ta yìí. Ìdí ni wípé àwọn ọ̀bàyéjẹ́ kan tún nǹkan lọ lára òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
2: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní àdúgbò wa lọ́jọ́ sí. Ṣùgbọ́n báyìí o, àwọn ènìyàn wa ló ń dáàbò bò láti ìgbà yẹn ni ojú òpó wa ti já gaara.
3: Ìgbésẹ̀ tó mọ́gbọ́n dání ni màá sọ fún ọkọ mi kí wọ́n dábàá irú ìgbésẹ̀ yìí nínú ìpàdé àdúgbò kí àwa náà lè máa dáàbò bo ohun èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àdúgbò wa.
2: Bẹ́ẹ̀ni, ṣé o rí ìgbàkúgbà tí wọ́n bá jí nǹkan tú tàbí káwáyà lọ lórí òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀? Gbogbo àwọn ohun nǹkan amáyédẹrùn ló ń ṣàkóbá fún, bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé á dẹnu kọlẹ̀.
4: Ewu ńlá ni mímú akùdé bá ohun èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹ́ fún gbogbo ìlú tó fi mọ́ èmi àti rẹ. Tẹ 622 sórí èyíkéyìí ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kí o fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ojú òpó email yìí protect@ncc.gov.ng láti fi ìṣesí àwọn amòkùnsèkà ní àdúgbò rẹ tó àwọn agbófinró létí. Mobile Network Operators and Towa pẹ̀lú àjọṣepọ̀ Nigerian Communication Commission NCC ni olùkéde.
5: A night of great encounter. A night of the divine downpour of the fire of God. A night of the special move of the Holy Ghost to bury your problems permanently. It's the Yoke Breaking Night. A special all-night prayers at MFM Prayer City, Kilometer 12, Lagos Ibadan Expressway. Yoke Breaking Night, Friday, May 8, 2026. Mini consult will start at 8 p.m. Main program begins at 10 p.m. Dr. D.K. Olukoya, Robin Ministry Live. Indeed, your Goliath is in trouble. Come with a bottle of oil and get ready to receive the power for unhindered success. Jesus is Lord.
6: The name of Jesus, the name of Jesus, higher than all
7: names. Up national progress, progress national.
8: Ibi
7: ta
8: Abirawo, gbogbo alamo po Christ to supa. Edi re comrade Ayodele Lawrence, aka Baba Ile, number 1 loyalist Olomu, PA Olomu, to ti di omo bibi inu Olomu, loruko gbogbo branch esco, gbogbo unit officers, ati gbogbo omo egbe NUTW, Bariga branch A, ki oga won lojo bi, oni jimo ojo alubarika, ojo kejo osu karun, comrade chief Alhaji Tele at Temidayo, Odu Tola Adekunle Aladi, Olomu gbogbo Bariga, the assessment branch chairman NUTW, Bariga branch A, Bariga Lagos, ti won tun je state esco fun NUTW, Imule state chairman NUTW, Lagos state council Alhaji Mustafa Olarewaju Adio Adekunle Tabasego chief Temidayo Olomu olori ebi olowo okodo nilu Ijebu omo mo wa asunde magboya ogboya ogbowo ide omo ojukutukutu pe mo amo mefa ronse comrade Temidayo Odutola Olomu gbogbo Bariga atile toko abi itogo osupa ni o alakole kari aye si ni tosupa e ku ori ojo bi sa olowo ori oko temi tope asabi baba Naomi twali ogawa olukini comrade Ayodele Lawrence AKA Baba Ile, loruko gbogbo branch esco, unit officers, as gbogbo omo egbe NUTW, Bariga branch A Lagos. Up national progress. Progress national.
9: Se nkan le lowo ni abi o satunse ile re abuti efe ko tutun wo si ni mu ki o ka bo sagbala Kellogg's Home Concept ibi ti ojulowo ti se alabapade ase pe ise akose mose ni wa nipa ile kun inu ile ati dode wo bi obo to dodo ni gbese ile idano igbalode
10: atamu kokoro igbalode irise asiko ta fi mule kun duro pe konrin kese injis ile kun ile ati kitchen cabinet siki dogun boro ise lawon onise owo carpenter atawon alara to ta mudi oko wole wa ko ni biba de factory wa
9: a gbese awon ile kun ode oni smart doors ile idano abo sibila atawon ile kaso si to ti lo re waju Ole koko bẹmi dije ni bẹni won re wa loju jojo awon ami danimo Kellogg's niyan won si wa loni ni 284 Gbagada Expressway legbe banki UBA Charlie Boy bus stop Gbagada Leko tabi pe wa suri 0916425 0144 tabi 0812070 9379 Kellogg's Home Concepts ni mu iru ile to ni lo ko wa si muse
11: Why is your child crying? Simply because you are combing her hair.
12: My sister, I am tired though. Sophia's hair is too strong for combing, so she always cries whenever we are plaiting it. The hair is scanty and it's not even long.
11: That means you haven't heard about Mediana 0 to 10 Leave-In Growth Conditioning Milk, a hair product specially designed for children from age 0 to 10. Ever since I started using it for my children's hair, before hair combing stopped, the hair is now full and also very stretchy. Even Mediana 0 to 10 In hair booster cream, a specially formulated children hair booster, works like magic and it makes children hair full and long. It also works for receding hairline in children.
12: So tell me, where can I get this Mediana's children hair product?
11: Mediana's wide range of hair products is available everywhere. Call 0702-5007-861 and 0809-179-9333. Mediana,
13: everything your hair needs.

0: lọ sí ìlú òkè náà kó ṣe pé ó ìlú òkun náà àbí south africa kó ṣe pé ó wù wọn náà ṣùgbọn láti jẹ kí ìrọ̀rùn kó dé bá wọn ni ẹ ṣáà gbìyànjú láti kó wọn wá sílé sí nàìjíríà padà ààbò tó péye ó ṣe pàtàkì.
1: àáfàá lukman adékúnlé nusa wọn láti yànà pàjá ìgbésẹ ìjọba àpapọ ẹ náà lọ jẹ kó dà bí tí ò gbọn ìkíní kì í bàjẹ ọmọléde wa nàìjíríà ẹ máa bọ ní léde wa nàìjíríà ìbalùbà ti
0: ṣé ẹ rí ó yẹ kí ìjọba ó ṣá kó ṣàtìlẹyìn fún wọn láti wá sí nàìjíríà náà fún gbogbo ìgbà díẹ tí gbogbo nǹkan fi rọrùn ẹlẹsìn wọn ló tẹ ẹ.
1: kókó náà ní sábàá ẹfẹ náà ló jẹ pé ó ń tẹ síwájú fún ti àárọ títún ní gbogbo ẹ náà wọnú ara wọn ni àtẹjíṣẹ ọkọjà bẹẹ wọn ní pásítọ emmanuel ni wọn ti pè é ní ara ìmọ̀ gbọ́bọ́d fm wọn ní láti ọgbà ayọ̀ ní ìpínlẹ̀ ogun tí ó jìnnà sí ìjókòó garage wọn ní ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí wọn ló dá lọ́pọ̀lọpọ̀.
0: ẹ kú iṣẹ́ ọpọlọ mo kí yín dáadáa ọlọ́run ọba yóò máa fún yín ṣe ṣe rí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ fẹ́ gbé ó dára o láti tètè lọ kó àwọn ọmọ wa tó wà àwọn tó wà ní south africa tí wọ́n kojú ìṣòro lọ́wọ́ ṣe mọ̀ wípé àwọn tó wà níbẹ̀ wọ́n ní kọ́ kúrò ní ìlú àwọn ẹ dákun ẹ tètè wọ́n náà báyọ̀ láti kó wọn padà sí nàìjíríà o ọlọ́run ọba yóò máa fi àbọ̀ ẹ̀bùn wá àtijọ́ àti mú òun náà ni wọ́n wá lọ síbẹ̀ o ọlọ́run ọba kò ní jẹ́ kójú tì wá o.
1: retire cp ogun efo wọn ní láti ìdímọ ẹgbẹ́ dá wọn ní ìgbésẹ̀ dá lọ́pọ̀lọpọ̀ alájà adésínà wọn ní láti èjìgbò wọn ní ìgbésẹ̀ dá lọpọlọpọ wípé gbèsè ìdá tí wọn sì lọkọ ọmọ nídàájà àwọn ọmọ kó wá sí ẹwà nìjà láti south africa.
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ò ṣe ó pọ̀ abánikàmọ̀ kọ̀ṣùgbọ́n
1: àti kọ̀ ìyá ọlọ́jà àti ikọ̀ tó náà rí tàjẹ́ ìṣẹ́wọ́ náà alájà ìṣọwọ́tò akínyẹmí wọn náà wọ́n bá ọkọ̀ tó gbọ̀dọ̀ bí wá síwájú láṣìṣe wọn ní gbèsè ìjọba àpapọ̀ láti kọ lọpọlọpọ wọn náà kí ọba
0: àkọtọ náà tó tẹlẹ olóyè òtúmọra náà kọyìndé kalẹ jáyé
1: ìbáyọ òtúmọra gbogbo ẹ náà la rí níbí báyọ àdúpẹ lọwọ ìjọba àpapọ tó bí kókó lóye ṣe ń tẹsíwájú fún ti àárọ ti tòní wọn ní kálásì kò yíká jẹ iṣẹ ìkànnì àwọn alátìlẹyìn fún ẹgbẹ àpèrè tó jẹ pioneer wa wọn ní akáki ẹbí wọn àti àwọn ọmọ wọn àti kí ẹgbẹ àpèrè ìwà tẹ́pẹ́ ṣùwọ́sẹ́ ní kò pẹ́ bí wọ́n sì ta rí ilé ìsìnwá láti mọ ẹgbẹ́ àpèrè nìyẹn pàápàá jùlọ tó jẹ́ àkọ̀wé fún ti bot mọ̀bọ́ láìtọ́ ọládélé láìgbàgbẹ́ tó ti jẹ́ alága fún ti bot fún ti ẹgbẹ́ àpèrè ayélujára àti ààrẹ ẹgbẹ́ àpèrè náà bàbá ìsì wọn dà kó ara fẹ́ra kù bàbá ìkọlọ́ba kọ́dẹ̀lẹ̀ fẹ́ nílẹ̀ olóòtú wa fún kàárọ̀ yìí ọlálẹ́kan adéyẹmí adéṣọ́yà iṣẹ́ lálọ́jọ́ kò ṣe.
0: bí sọlá bá ló gbọdọ orúkọ mi kókó onú ìwé lóyún tẹsíwájú ṣé tẹ̀ ń tẹ́tí sí wa o.
1: adélùkọ adékú iṣẹ o
0: látànà
1: akójúmọ ni ẹ ṣe o.
2: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún ìgbòkègbodò mi pọ gan nínú iṣẹ tí mo yàn láàyò gẹgẹ bí òṣèré orí ìtàgé àwọ mi sì ń jí pépépé síbi ìtọmọ tuntun ẹ fẹ mọ di abájọ atẹjẹṣẹ oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ ẹ full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ kọmọdé dàgbà dáadáa ó sì ń jẹ kí àgbàlagbà máa ta kébé
3: fún èròjà tó ń tunu ara ṣe lẹyìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ó fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo ká fi pè é ní lululin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lẹ́ níbi kápò oògùn òyìnbó ló ṣe lululin plus.
4: ti bí màmá wa ṣe máa ń tètè jí láti ṣe oúnjẹ àárọ̀
5: fún. A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
6: ó yá sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìnàjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndù 2026 ti Three Crowns Milk. ọkọ àrokọkọ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk ìlera àwọn màmá àjọ ẹbí.

0: ìlera and personnel management. Then ní ti ètò àwọn
1: ọmọdéjúyàn
0: yes ìlera we have nursing, public health and medical laboratory science. Then àwọn ètò ní program kan fún àwọn tí ò ṣe jam as called GPEP. Wọ́n yẹn tó bá ti ṣe jam tó dẹ̀ ti ní o level result wà ẹ́ ti result yẹ 5 credit wo o level result tí ó wà
1: ẹ̀tọ́ Nàìjíríà. Bí ẹ ná tẹ́
0: bẹ́ẹ̀ni sá so ìyẹn àtàwọn ọmọ yẹn bá ti ṣe for 9 months they are eligible to go to 200 level tí wọ́n bá ṣe jam padà tí wọ́n jókòó sílé fún ọdún kan tí wọ́n bá wá ṣe program yẹn direct wọ́n máa lọ sí 200 level.
1: Tipẹ́tipẹ́lẹ̀ ti máa ń sọ pé
2: olúmaìtì
1: àwọn tó bá ń bọ̀ wá kọ́ máa wulẹ̀ bọ́dà pé òbí mi yóò máa ronú báyìí sí pé wọ́n lọ àti sọ owó sukúù tán ó kún ẹrù tó mọ́ fẹ́ dì dání báyìí sí yóò fẹ́ gbé mattress dání bí ajísẹ́ rúwẹ̀ owó port owó gbá báwo tún lọ́dún yìí sá.
0: Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ lọ́dún yìí Dominion University is a permanent site. Ó mú pé gbogbo nǹkan tí akẹ́kọ̀ọ́ fẹ́ ni Dominion University pèsè. It is fully residential and internet enabled. At least gbogbo student wa pátá ni ó ń gbé nínú campus wa. Kò sí pé wọ́n ń gbé bẹ́ẹ̀dì bọ̀ kò sí pé wọ́n kó port wa. Ikọ̀ ìkọ̀wé àti aṣọ wọn ni wọ́n ní láti kó wa. The mattresses, the beds, the rooms have been allocated for students. Gbogbo ibi tí wọ́n máa gbé gbogbo tí wọ́n máa jẹ ló ti wà nínú ọgbà fún wọn.
1: Owó hostile yẹn sá àwọn ti san wọn owó school ni àbáwo ni sá. Àbọ̀ máa san lọ́tọ̀.
0: Owó hostile ti wà nínú owó school wọn. Dominion University is very affordable. Òun ni cheapest private university in Nigeria. For accounting course, nothing above 638,000 naira.
1: Lọ́dún.
0: Bẹ́ẹ̀ni lọ́dún owó school ẹ̀dán dẹ̀ ti wà ń bẹ́ gbogbo ìwé ni departmental fees gbogbo yẹn ti wà lọ́sẹ̀rọ̀ pọ̀. 638,000. Láti gbà tí a ti dá Dominion University lẹ́yìn ní 2019. There is nothing like admission form. Kò sí ọ̀gán bí registration form ọ̀fẹ́ ni. Ọmọdé wa fẹ́ apply wá lọ sórí website wa lórí www.dominionuniversity.edu.ng. Tó bá apply ń bẹ́ ọ̀fẹ́ ni èèyàn kan ò ní bèrè owó kankan lọ́wọ́ ẹ̀.
1: Ok, báwo wá ní ti ètò ààbò?
0: Security of our campus. It is different layers. Èyí tí ìjọba pèsè fún wa wà lọ́tọ̀. Èyí tí yunifásitì náà pèsè wà lọ́tọ̀. We have the police, we have the Nigerian army, we have the customs, we have the NDAA, we have the civil defense and the state Amotekun, that's the state police. Àtìgbà láti wà ń bí kò sí ọ̀rọ̀ security issues or security threats.
1: Lọ ṣeun sí.
0: Lọ́dà bí èyí tán. We are patrolling 24/7 in the university campus. The university is designed to accommodate everybody including lecturers, students, staff and the community at large. Fún àwọn tó bá fẹ́ pè wá, wọ́n lè pè wá lórí 090-6000-6052-17-17. Yes, wọ́n tún lè pè wá sí orí 081-60-60-38-38-78-91-91.
1: Ìgbà wo ni admission yìí tó máa parí sá?
0: Admission for 2026-2027 ó ti wà open by and ó dẹ̀ máa last from now till next year May 2027. Owó school wa ó ṣe san in 3 installment payment. Tí akẹ́kọ̀ọ́ bá fẹ́ wọlé 50% of the school fees will be required to come in ìdáméjì. Ẹ̀ tó máa fi wọlé kan tó ṣe exam àwọn san 30%. Ẹ̀ kan tó wọlé second semester àwọn san 20%. Kò sí yunifásitì tí wọ́n ń ṣe irú ẹ̀.
1: Ṣé irú ẹ̀ ilẹ̀ Yorùbá?
0: Address wa ni kilometer 24 Ibadan Lagos Expressway City of Faith Ibadan Oyo State. Fún àwọn tó bá ń bọ̀ láti Èkó sọ fún dáìbà pé Dominion University yẹn ń lọ. Dominion University is just by the right side of the road coming into Ibadan kan tó wọ tó gate. Pẹ̀lú fún àwọn tó bá ń bọ̀ láti Ibadan yẹn á jọ pé ní mọ́tò pé Dominion University yẹn ń lọ. Phone number wa is 090-6000-52-17-081-080-38-78-91-91.
3: Hey, ẹyin tèmi tí ìsọlọ́jọ́ iwájú rere Màtídé adùn rẹ̀ sì ń mara jí pépé o nílé-iṣẹ́ Vizik Farm Limited a kì í dédé ṣe tíì lásán bí kò ṣe ṣiṣẹ́ pẹ̀lú àwọn egbògi ìbílẹ̀ tí a pò pọ̀ fún àwọn èèyàn láti máa wà ní àlàáfíà lọ́jọ́kọ́jọ́ kí wọ́n dùn wò kí wọ́n sì máa gbé ìgbé ayé rere iṣẹ́ rẹ̀ dáa ó ń láǹfààní tó pọ̀ pẹ̀lú owó tí kò gani lára ni o gbogbo tí Vizik ni wọ́n ṣe pẹ̀lú ọkọ̀ọ̀kan pẹ̀lú ìwọ àti ìlera ara rẹ láti orí hibiscus tí wọn sí lemongrass tí wọn àti strawberry tea ọkọ̀ọ̀kan àwọn tí yìí ló mú ara wà ní àlàáfíà jẹ́ kí n sọ díẹ̀ fún ẹ àní díẹ̀ péré kí wọn náà lè mọ rírì wàá rí àrídájú òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mi.

0: to ba mu visit ti yi visit abiscus ti o ni igboya o tun ni lara o ni awon eronja to nda bobo ara ah o ran okan lowo o mu oje da lai lewu o nda bobo ara lowo isan o si dara lojumo fun nkan sara re nilo e se o mu awon eyan ma po ngbe re lojojumo lati tun ma mu ni ti bo wa so nipa lemon grass ti fun enko ah eleyi gan mu okan eni bale pelu awon eronja ti yo ma mu gbogbo ara re kuro ninu irewesi okan ti yo si mu onje da ni worowo ni ikun re lai ni ni lara visit dome palm tea eleyi ma tun dara yato ti wete gbonu re o wa lati fun ni agbara ati okun eyi ti iriri re yo ma mu okan re dupe ni gbogbo igba jen wa so fun e nipa egun lati nkeyin igbale strawberry tea niyan o eleyi ni awe eronja eso ninu ti o mu ara re tutu pelu eronja egbogi ti o mu awo re ma jolo didabobo ara re lowo isan itoju okan ati igbadun to peleke wa ninu strawberry tea yi o awo re ako ma don sha ni gbogbo visit yi lo dara fun enikankan lojumo pelu ife cup kan lati gbelura o yala ninu office re ni inu iso ni inu ile ni ile itaja to wa gangan ko si bi ti ko ti saye fun visit ti o lati ma mu lore kore ti wo bo wa ronu nipa visit ti ro nipa dun re ife re si o ati awon egbogi ti won popo fun itoju emi re eyi ti won ti popo sinu apo ti kankan visit ti po ju ti lasan lo o apo po pelu ife igbekele ninu ti to dara ati ara tura re fun gbogbo eyan e le ri visit ra lawon eso igbalode to wa kaakiri lawon agbegbe yin tabi awon eso super saver eyi to wa ni agbegbe sangisha ikosi ajawo estate alapere ago palace osapa london admiralty way ni lekki ati super saver store to wa logudu fun ekunrere alaye e le ba won soro lori ero facebook won visit farm o le tesibe instagram at Visit Farm Market, TikTok at Visit Farm Market, telephone number 0906-991-6045, tabi ikoni ayelujara won www.visitfarmmarket.com. Visit ti sisafihan ara re o da lori nkan to ba mu si ago ara re o.
1: Oníṣọ́lá Livestock Investment Nigeria Limited. Kò bẹ̀rẹ̀ ń sáré láti rẹran ọlọ́run bò wọ́n. Kàṣírí fún wọn lówó. Tó fi rẹran tí wọ́n fi ní tẹ́ láàrin ẹbí. Ká má bàa tẹ́ láàrin ẹbí. Ẹni mọ̀ ló yẹ ká tẹ̀lé. Oníṣọ́lá Livestock Investment Nigeria Limited. Ló mojú lè já ẹgbẹ́ ẹran bíi léyàwó àkúta ló pọ̀ pọ̀ yọ̀kú. Ẹran àgbò lẹ fẹ́ tàbí nìṣòro. Màálù lẹ fẹ́ tàbí wọn àbìyẹ. Oníṣọ́lá Livestock yóò bá yín rẹran tó tẹran lókè ọ̀yà lówó tí òkú pa. Yóò sì dín wọ lẹ́nu ọ̀nà yín pẹ̀lú ìrọ̀rùn. Ẹ má ṣòkò ẹran ọdún lọ gàá mọ́. Ẹ̀bẹ̀ Oníṣọ́lá Investment Nigeria Limited lọ́wọ́ ẹ̀. Ọdún ìléyàwó tó kàárọ̀. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́. Kò sí bayò báyé lọ́rọ̀ ọ̀sìn. Bẹ́ẹ̀ lábẹ́rẹ́ wọn ló fún di torí pé wọ́n lórúkọ lọ́dọ̀ àjọ CAC Eyan Corporate Affairs Commission. Ẹ pọ̀ wọ́n tún dẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti bèrè fún fẹ́ ẹran ọdún tẹ̀ bá fẹ́. 0911-833-3200 Númà ní TikTok Oníṣọ́lá Farm Nigeria Limited. Facebook Oníṣọ́lá Livestock Farm. Ẹ má fowó ọ̀wọ́n rọjò wọ́n. Ẹran ilé ayé lọ́dún yìí Oníṣọ́lá Livestock Investment ní kẹran. Ìgbà yẹn gan lẹ́ tó mọ̀ pé ẹran tó jowó ẹ̀ lọ sí wọ́n rà àwọn oníbàárà wọn.
2: Bí a kò fẹ́lẹ́fẹ́lẹ́ bí ojú àjọ, ẹ wá ń sọ pé ẹ bá àwọn èèyàn ra ẹran láti ibi tó ti pọ̀.
3: Akíngbogbo ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Mùsùlùmí, a kú mọ́ra ọdún ilé ayé ilé tí ó ń bọ̀ Kọ́lọ́dà kójọ kó jẹ́ kọ́ba ní ayé àti àlàáfíà. Bí Oníṣọ́lá Livestock bá ṣe máa ń ṣe ní ọdọọdún tiwọn nìyẹn. Eléyìí tí yóò fi gbogbo àwọn èèyàn lọ́rùn pé bó láyé fẹ́ pẹran ẹlòmíì ti wà nù ìrònú láti gbà tílé àti ku tí a ti máa rẹ̀ balẹ̀ ẹlòmíì ti wà nù ìrònú. Tí ẹ̀sìn yẹn bá dẹ̀ fẹ́ pé òun náà ni kéèyàn ó gbìyànjú kó pẹran tí a bá ti fẹ́ràn pa. Tẹ́wárí ilẹ̀ Yorùbá àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n máa ń gbẹ̀ nǹkan kan tí ó nígbà tí àwa ìkéré wọ́n nìyà. Bóyá ẹ fẹ́ kábà yín rẹran ọdún, ẹ bá ti fẹ́ kábà rẹran ọdún. Bóyá ẹ dẹ̀ fẹ́ jẹ́ pé aṣọ ni ẹ fẹ́ kí ara àwọn ọmọ náà mọ̀ sọ fún wọn. Ìgbà táwọn náà wá gbà kíní gbọ́dọ̀ dópin bó ni méjèèjì ó sì máa ṣeéṣe òun ló fa ìgbésẹ̀ lé tí àsọpàǹṣe yẹn. Àfojúsùn wa lórí ẹ̀nu. Báwo la ṣe mọ́ bá àwọn èèyàn ṣe nísìnyí tọ́jú tílé abájú oṣù méjì bó ṣe kú. Àwọn èèyàn máa lọ sí north níbi tí ẹran ti máa chip táwọn tí wọ́n máa wá tún ta nílẹ̀ Yorùbá tán ti máa lọ ń rà. So ibẹ̀ làwọn ó lọ to ba ti de bibe in ta ka je ni pe a ma pe number ti awon message si ta awon ma pe fun won so to ba ti message number yen ma send the group link wa si won in marketplace so ti ma ma ri live and direct oja tan fe ra so iye ta wo ta ba pe an ba wo ta negotiate e lo lo beta malu re e lo lo beta agbo re oni 200 lo beta agbo won awon na o ya gba 180 oni o da e mo wa so awon wa post en 180 yen sinu marketplace ni ti mo ka se n to ba ti ya mo like e mo pe yo wo video yo wo photo daada pe se n tun se e di eran to mo npa ni e lo ti wa pick e baun eran yen wa je 200 o pick e baun o je 200 abi so awon nkan to ku ti yo je additional charge ti ogun o na ni akoko moto le rin se wa fun ala re lati noti ni last year de renisin owo transport ta fun eran 10,000 ni but lo de ni sin gba to ku ti le akosu melo ka tun gbo gbo e tun ti o ti garage so e ko ti won so owo moto ti o gbe eran lati be yen dele yoruba o je 30,000 naira owo moto owo lada ti owo okun ti a fi meran ku loja 1000 awon uta ni kankan won le gbe eran 500,000 kale to ri lada 5,000 oni ta fun omo won ta fe lomi so owo lada to owo okun ti o meran ku loja o je 5,000 naira owo iso ile yoruba tawon tela ba ti duro kon fe je ni karaba yen mo bill trailer ni iyen je 2,000 naira lori eran eyo kan to ra o je 20,000 naira owo ise onisola gangan iyen je 10,000 naira tori ase ni akoyawo to ba eran 200 lodo wa ti 30,000 gbedele eran yo je 230,000 naira abana la ko ti meme ni pe o eran to lalafia lodo wa elekeji wa ni pe eran to ba lodo wa to je 230,000 eran te pe to ba dele yi bayi bayi yo to ba bo to awon lalafia eran tan mo da 400 te te mo na 350 te te mo bebe 300
2: bawo wa ni won se sanwo se te ba gberan de ni won sanwo fun ni
3: ah uzo ni fe eran le ka gberan de kan sanwo so ba ti ri oja to fe ra to de ti like e ko te sanwo na ka to ku e mo pe ke se pe alafe lo ra wa to pe te eran ba de lo fe wa ra ni yo won ju gbogbo ti ya
2: ti rufe awon eran wo gan le ba won eyan ra te ba fe lo soke oya
3: o si we eran teyan fe ti o ni ba ni le se onisola
2: friday ninu fun ran yin tete fi sita ni pe yen pelu rorun enu na wa ile gbe eran kale si
3: be ni se mo pe ni ti le ba de na ti eran ba fe eran yo ku ni le yo lo se kara so kara to ba sun mo odo won ibe ni be ni ibe lo ngalu ko ti lo gba eran to ba de ti sanwo eran nta se won fe ni tag number eran o le da po lodo wa elekeji ni pe complain wa won se to first care so won treat awon eran won daada ko to di pe won gbe ra ku ni noti ti o ni se pe yen boya eran kan ti sare abi eran kan wa lati so won ati fun ni papa ki e to ye ki won se kan to gberan ko ni na be wa lokun dani bi te tres wa lo so ten ba de fe wa physical to wa ti won group ko le a wa so media and wa ni TikTok onisola livestock farm o ba nbe Facebook wa onisola livestock farm o ba wa nbe
2: ero ibani soro wo gan ni won le peyin si
3: kan mo pe wa kan dakun to da wa ti wa ni note number yen service oni da to wa ti message wa ni WhatsApp a ma ba message won wa se send the group link si won so number le ma message ni WhatsApp 0911833200 0911833200
2: Ero ibanisoro te le fi ba won soro bi owo ale ke le lanfani ati gbo won yekeyeke oni 0911833200 en to ba so pe iro ni ko ti dan oto wo ni o e dan won wo ki odun ile yatodun yi o le je irorun feyin ati mole bi yin e dagbere fun warale
3: ah o ko mi ni malam kosun to yibo layinka o da yo lati
4: Fẹ́lọ́ni kan play.
5: Hip
4: hop ni kan play jọ.
5: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
6: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ̀kánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
4: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tónù?
5: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
4: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gílódì ò ṣe o, mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀pánù.
6: Tó jẹ́ pọ́lọ́run ló yọ mí, lọ́wọ́ àní tẹ̀kọlùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń dágara báyìí, àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdèmí já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Deyara bus stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́, kó o mú dọ́dọ̀ bàbá àgbà, kó o náà lè sọ̀pánù.
7: Orúkọ mi ni bàbá àgbà tẹnibẹ́ bí lójú, ìlú Mọ̀ká oníṣègùn bílẹ̀ tó ń fi wé àti gbòóṣọ maráyé lórí. Ìwọ tó bá níṣòro kan sí kejì nínú àgọ́ ara bóyá tìrìn lódogun àti bẹ̀rẹ̀ kínú lódọ̀rùn, kí ló máa ń fà á? Ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tẹ́ ẹ ti ṣiṣẹ́ rí, bóyá ti ṣubú, bóyá ti fẹ̀gbẹ́ gbálẹ̀, bóyá èèyàn jábọ́ lórí ọ̀kadà. Ẹlòmíì wà tó yẹ pé iṣẹ́ dáná dáná ló ń ṣe, tíná ti bá fà á ní gbogbo ara tí ò ní mọ̀. Ẹlòmíì wà tó pa fẹ́fẹ́ burúkú ni afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá. Tẹ̀ bá ti ń rapẹ̀rẹ̀ bóyá àti ìrìn dọ̀rọ̀ bàtà ń bọ́ lẹ́sẹ̀. Kẹ́yàn máa nìṣẹ́jú kan síbì kan tó ti rẹ̀ kó máa jókòó. Kí apá máa ròyàn, ẹgbẹ́ kan ara máa kú táìtai. Ìbàdí búbù so, kẹ́yàn máa rìn kó máa rìn wọ́nkú wọ́nkú, kọ́ máa rìn kọ́ máa tẹ̀ kùlùbà. Má dẹ́ pé gbogbo inú àgọ́ ara yẹn ò ṣe déédé. Tó bá ti wá ń rí eléyìí.
8: A wà ní number 20 Amoka Street,
7: Délé Ara bus stop, off Abarajẹ Road, Ikọ̀tún,
8: Lẹ́kọ̀ọ́.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
8: 0806821 08026859 08026859.
9: Àṣírí bàbá àgbà, àwọn kan ń pè wọ́n bàbá àgbà. Àìlèṣe dédé ọlọ́mọkùnrin ṣẹ́ yóò mọ̀ ń pa ẹni wọn kí ni dá àmọ́ ń pẹ̀. Bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni. Àṣírí ewé àdegbò tó ń lò kẹyìn ẹnu tó bá gbóyè lálẹ́ báyìí. Láàárọ̀ ọjọ́ kejì bá ìyàwó rẹ̀ ó mọ̀ ní àkàsálíkà. Ń bo lélẹ̀ ìwà àtẹ̀tọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́. Ẹ̀yin náà yọjú ẹ bèrè ẹ̀. A tún wá ní eléyìí tó jẹ́ páwọn tán láwọn àfẹ́ lóògùn àlóògùn oògùn tó rò ó lò fún ewé àtegò ni. Àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni. Gbogbo èmi là àìsàn àrùn nínú ara ika kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run. Gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni. Nǹkan rìn káàkiri ara ni. Àti ṣe gbọ̀nsẹ̀ dógún ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni. Jáde wá fún ewé àtegò tó lè kókó onú ẹ tí wọn ó mọ̀ wípé nà láì sí nbẹ̀. Nà túrù lélẹ̀. A ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́. Ẹ kàn sí wa kẹ́ni ìdánpẹ̀ nǹkan yẹn.
8: A wà ní nọmba 20 Amoka Street. Délé Ara Bus Stop off Abaranjẹ Road Ìkọ̀tún.
10: Lẹ́kọ̀ọ́.
11: Délé Ara Bus Stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ńbẹ̀. Ẹ wu apá ọ̀tún yín. Oyè Fuga Bus Stop méjì ló wà ńbẹ̀. Ẹ wọlé sínú ẹ̀. Ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa. 08026821 6859. 08026821 6859.
12: A ò ní sáìsàn, táìsàn fi tán lẹ̀.

0: Stomach tó tún yìí ní èròjà márùn-ún tó jẹ́ kó lè fún ọ ní ooru tó jinlẹ̀ láti wọlé sí ibikíbi tí ìrora bá wà, kó sì fún ọ ní ìtura.
1: Lo Rob Extra Mentor lónìí, ó gbóná wọlé, ó yára ṣiṣẹ́.
0: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, yanjú sí dókítà.
2: Aha, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi àti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi, ṣàlàáfíà ni mo bá yín. Ẹ káàbọ̀ sí Abala Rob Extra Mentor lórí ìkànnì yín 1FM 92.9. Abala tí a wà yìí, Rob Extra Mentor ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ẹ wá nǹkan fìdílé.

0: Rubex Cement tó tún yìí ní èròjà márùn-ún tó jẹ́ kó lè fún ọ ní ooru tó jinlẹ̀ láti wọlé sí ibikíbi tí ìrora bá wà, kó sì fún ọ ní ìtura.
1: Lo Rubex Cement lónìí, ó gbóná wọlé, ó yára ṣiṣẹ́.
0: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, yọjú sí dókítà.
2: Ẹ káàbọ̀ padà sórí ètò yìí. Mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé Rubex Cement ló ṣe onígbọ̀wọ́ abala tí à ń gbọ́ lọ́wọ́ yìí. Lẹ́yìn gbogbo làálàá kòókò jọjọ ojoojúmọ́, pàápàá jùlọ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti gbogbo ẹni tó ń ṣiṣẹ́ agbára lójoojúmọ́, lẹ́yìn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, Rubex Cement yóò fún ọ ní ooru tó jinlẹ̀, yóò sì wọlé sí gbogbo ibi tí ìrora bá wà ní mọ̀nà wà ní kíákíá. Bóyá ara ríro ni tìrẹ ni, làkúrè gbé, ara wíwó, sangun-sangun, iṣan ara ń wọ̀ so, ìbàrá ìdínrọ́, ẹ̀yìn dídùn, lẹ́yìn iṣẹ́ ojoojúmọ́, rí i dájú pé o ní Rubex Cement lọ́wọ́. Ìtura yóò dé ní kíákíá, ara yóò sì tù ọ́. Rubex Cement jẹ́ ọ̀kan lára Rubex Portfolio tí a ṣe pẹ̀lú àwọn èròjà márùn-ún tí ó kún ojú òṣùwọ̀n tí ó sì lè mú ara bọ̀ sípò ní kíákíá bíi Methyl Salicylate, Menthol, Pine Oil, Eucalyptus àti Camphor. Kò tán síbẹ̀ o, òrí tí a mọ̀ sí Shea Butter láti dáàbò bo ara rẹ náà gbẹ̀yìn nínú àwọn èròjà yìí. Rubex Cement a máa tètè ṣiṣẹ́ wọnú àgọ́ ara, ó ń ta yẹ́rí-yẹ́rí, a sì máa mú ooru tó jinlẹ̀ wá sí ibi tí ara ti ń dùn ọ́ ní kíákíá. Bó o bá ti ní Rubex Cement nílé, a jẹ́ wípé ohun tó nílò nínú ilé rẹ kù kan nìyẹn o. Ẹ̀wá nǹkan fìdílé, ẹ̀jẹ̀ ń sáré dókè lọ́hùn-ún.

ọmọ Nàìjíríà ewo lewo pápápá láṣẹ ní pápá ta bá sí pápápá ní pápá bóyá wọn ó gbèsè jùlọ tàbí kó lọ àrò gbére ke lọ ǹjẹ́ jẹ́ mọ̀ níbi tímotímo tẹ́lẹ̀ rí i pé àwọn akitì ló lè jà wrestling first lady ìyá wa senator Rẹ̀mí Tinubu ó gba àlejò àwọn tó lọ sojú ìdíje rẹ̀ ìdíje wrestling yìí ní orílẹ̀-èdè Egypt lọ́hùn nítorí wọ́n kẹ́rù wálé ọwọ́ sọ fún wọn wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ tẹra mọ́ o nítorí pé kò sí oríyìn fún aláṣekù aláṣetán ìlà gbé òṣùbà fún àwọn tó lọ síbẹ̀ gbogbo wọn wá ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé òdíkò tọ́jẹ́ national sports commission òun lálága pẹ̀lú ààrẹ bambam nigeria wrestling federation bashir adéwálé olóhùn dúpẹ́ lọ́wọ́ ìyá wa senator Rẹ̀mí Tinubu látàrí bí a ṣe gba àwọn alálejò ní mko stadium tó wà ní Abuja kí n sọ pápápá ẹ jẹ́ kí n yà sí barcelona ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ràfi hamon sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí ẹ̀yin oníròyìn gan lẹ́ ìkọkúkọ tí ọ̀pọ̀lọpọ̀ oníròyìn ń kọ ó ní wọ́n tó ń sọ pé òun fẹ́ sí òun ní barcelona ó ní kò sí o látìgbà tí òun ti gbọ́ barcelona wọ́n ti kọ́ nǹkan ìkọkúkọ lórí òun ó ní ṣùgbọ́n ó tó gẹ́ òun ò ní dárúkọ ó dárúkọ wọ́n bì í ṣùgbọ́n àgbàlagbà sínú kodoro ń tí wọn á ṣe ó wà nínú mi ọ̀pọ̀lọpọ̀ ló ní ràfi àwọn lóhun òun sì tẹ́pa sí barcelona báyìí o lórí tébùrù àṣeyọrí la liga wọn sọ àwọn tó wà ní ìpele àti àwọn tó jábọ́ àti ní premier league lórí tébùrù àṣeyọrí wọn gbogbo ẹ̀ ní tàrísí yìí kódà comrade taiwo akíbọ̀ tó jẹ́ alága arsenal ní ayọ̀ ọlá afẹ́ni ní oṣòdì lọ́hùn ayọ̀lá street ní oṣòdì ó máa ń sọ ó ní gbogbo kòkò kẹ̀kẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀gàn gbogbo ọ̀rọ̀ àgbòfàṣà tẹ́ ń sọ sí arsenal nígbà ìbáyé àti wà lókè serie man city tó jẹ́ ọ̀tẹ́ àwọn tó tẹ̀lé àwọn pẹ́kípẹ́kí báyìí àwọn gan ti gbà wọ́n ti gbà fọ́lọ́m sẹ́ẹ̀rí ife ẹ̀yẹ méjì tó wà lọ́ọ̀kan yìí bẹ̀rẹ̀ kọ́mbìrì tayo taiwo táyé akébọ̀ ní ayọ̀ọ́lá avenue ó ní kò sóòfo àwọn alagbọ́dọ̀ gbà bàbá bá ń bẹ̀rẹ̀ ò sí nítorí pé a ti dé ìpele àṣekágbá kí ló wà ń bẹ̀ yẹn ẹ̀ ń sùn ni.

0: Michael Carrick tó jẹ́ akọni ọgbẹ́ àfìdíhe akọni ọgbẹ́ Man United lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa ń sọ ò ní mo ti mú àdéhùn tèmi ṣe o ṣùgbọ́n ẹni tó ń ṣe àkóso Man United lọ́wọ́lọ́wọ́ ẹ mú àdéhùn ti yín ṣe o ibi tí mò ń lọ kò yé mi mọ́ o nítorí pé ẹ ti sún mi sẹ́yìn àmṣà àtọ́ba mẹ̀kúnnù tó wà ní sógúnlẹ̀ ń bẹ̀ yẹn ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà à ń gbọ́dọ̀ rí i pé à ń mú àdéhùn rẹ̀ ṣe nítorí pé ẹni tó bá ṣe fún ni ẹjẹ́ á ṣe fún ni bàbá nípa Michael Ogunléyẹ Olúwaṣeyí ní abúlé ìjoko ó lóun ṣe gbòsà bá a ṣe mú akọni ìwé lórí pápá nítorí pé lórí pápá ìdíje ó ń jẹ́ kí attention kó kúrò nínú èèyàn nígbà tí wòlíì jẹ́jẹ́ Olúwaṣẹ̀san bàbá Emmanuel ní Ìtìrẹ́ Road ó ní gbogbo ọ̀nà ló ń ṣe àtìlẹ́yìn fún Shooting Star ó ní gbogbo ọ̀sà tá a bá ní tá a bá ń lé ọmọdé ẹ̀yìn Olúwaṣẹ̀san yóò padà parun ni ó nítorí tílé òkè òkun yẹn èyí tá à ń rí níhàn yín ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn yẹn baálẹ̀ èdè àràbà àfíìs bẹ̀lẹ̀wú ó ní up sẹ́ẹ̀sì tó ń rẹ́nu ni ẹni jẹ́ ìjọ fún yín sẹ́ẹ̀sì ó sì padà wá sókè nítorí ìjákulẹ̀ tó bá wọn ẹ má fi àwọn ṣe yẹ̀yẹ́ tí kálukú ń bọ̀ wá bá kábíyèsí royal majesty olùṣègùn adéyẹmí ọlásídẹ̀ wan àwùṣẹ ìlú onígbòǹgbò ó ní ẹ kánrin kankan bẹ́ẹ̀ ṣe ń ka tòkè òkun ẹ máa ka ti abẹ́lé náà nàìjíríà free premier football league ṣùgbọ́n jẹ́ kí n sọ fún kábíyèsí premier league tó wà níwájú mi tébùrù àṣeyọrí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé arsenal ló wà ní ipò àkọ́kọ́ nígbà tí man city wọ́n ń tẹ̀lé gbọ́ngbọ́n ni nígbà tí man united wọ́n wà ní ipò kẹta gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ka àkàgbádùn rẹ̀ ẹ lọ ra ìwé tó ń kọ́ ní pèrè ìdárayá sporting live ló wà níwájú àlàbí eléte ọfẹ tí mo sì ń kà nítorí pé kókó ni kìí ṣe káka ìròyìn kórí gbòǹgbòǹ gbọrọgbọrọ bí osunkun bí okun sokoto alhaji maruf olùyege gbogbo ẹ ẹ bá mi pàdé nítorí pé ṣókí ni ìròyìn tá a bá kà tí ọba nítumọ ẹ gbà pé kìí ṣe bon fm ilẹ̀ ti gbọ gbogbo àwọn tó ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àlàbí eléte ọfẹ ṣókí ni ẹ tẹ̀ ẹ́ padà sí 08023 53 74 78 08 lẹ́lẹ̀ fi bá àlàbí eléte ọfẹ sọ̀rọ̀ 08023 53 74 78 lórúkọ tó jẹ́ ọlálẹ̀ kan àti alájà bayrikis tó ń bá mi gbé sọ́tún tó ń bá mi gbé sósì ẹ̀ẹ́tùn pàdé mi lọ́la bẹ́lẹ́mi ọ̀bá gbà ẹlẹ́mi ò tiẹ̀ nígbà torí mo ní nǹkan ṣe ó dàbọ̀.
1: Ẹ̀fẹ̀dí sì kéde pàtàkì yìí aláìlúwa o His Imperial Majesty Ọba Rilwan Aremu Oṣolale Akiolu Olórí Èkó Baba Fuad Ọba of Lagos. Àwọn àti gbogbo àwọn olórin wọn àti gbogbo ọmọọba ní ìgà yẹn lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú gbogbo olóyè onífìlà funfun pátápátá White Cap Chief ni wọ́n ń kí ọlọ́jọ́ bí òní General Tajudeen Ọlárẹ̀wájú tí bàbá pé 80 years lónìí. Aláìlúwa His Imperial Majesty Ọba Rilwan Aremu Oṣolale Akiolu Olórí Èkó Fanika ṣe ládùúrà pé General Tajudeen Ọlárẹ̀wájú ẹ ti pé 80 years lónìí lágbára elédùmarè lágbára àwọn tó láyé ẹ ṣe 100 years ẹ ṣe 100 years ẹ lè ní 100 years láyé o. Àṣọdúnmọ́dún níṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣọmọ́rò níṣàwọ̀ àṣọmọ́rò fún yẹn ọlọ́jọ́ bí òní General Tajudeen Ọlárẹ̀wájú bàbá etí kíni ẹ wá látọ̀dọ̀ aláìlúwa His Imperial Majesty Ọba Rilwan Aremu Oṣolale Akiolu Olórí Èkó of Èkó Ọba of Lagos gbogbo olórí ọba ní ìgà àti àwọn ọmọọba láì gbàgbé àtìlẹyìn látọ̀dọ̀ gbogbo olóyè onífìlà funfun White Cap Chief. Alu àsìkò yìí láti kí Alhaji Rasheedat Oyindamola Lawal tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn lónìí Alhaji Rasheedat Oyindamola Lawal 100 years kan ni òtí ẹ bá gbọ́ tá à ń kí bàbá yín Alhaji Abdul Wasiu Abiodun Sanni àti màmá yín Alhaji Shukras Modúpẹ́lúwa Sanni tí gbogbo ayé mọ̀ sí Alhaji Adúpẹ́ Ṣáínṣáín àni wọ́n ń kí ọmọ wọn tó lé lọ́dún lónìí pé wàá dàgbà wàá túbọ̀ dárúgbó láyé o wàá dàgbà wàá lókìkí ju bàbá àti màmá rẹ lọ Alhaji Rasheedat Oyindamola Lawal ọmọ Alhaji Adúpẹ́ Ṣáínṣáín.
2: Wow! Ẹ wá jagun ìtọ́wò dídára ti New Bobo 100. 100 ni wara miran tin gbe ninu igbo ni millimeter 210 ti o se kun fofo pelu vitamin C PHA ni eyi ti ma mu opolo ji pepe ti o se tun se ara lore o tobi si o dun lenu be o tun ki popopo gbogbo 100 asara lore ti dara fun gbe re
3: Be an energies pelu Itel Energy loni ki o si ni ina to se fi okan tan ni igba ku igba to ba ninu re ani solar panels eleyi to dara pelu hybrid inverter to se gbojule gbogbo eyi loju kan so 100% grade A cells lo to ni ase idani loju olodun marun gba ko lo ni eyi ti fini lokan bale e pe sori ero ibanisoro 0806 570 2889 0806 570 2889 Tabike Kasiwa Lori WhatsApp 0707-948-8124 0707-948-8124 Itel Energy Light Up Nigeria
4: The Redeemed Christian Church of God, Jesus Mega Sanctuary, Lagos Province 18 Headquarters, warmly invites you to a seven-day special hour of mercy with the theme, Victory Over the Battles of Life. This life-changing program will take place from Monday 1st to Sunday 10th May 2026, time 5:45 a.m. to 7 a.m. Monday to Saturday and 8 a.m. on Sunday. Venue, RCCG Jesus Mega Sanctuary, Provincial Headquarters, Number 1 Church Street, Shasha Road, Iyana Bus Stop, Akowonjo, Lagos State. Ministering, Pastor Oyewale M. Ishola, Pastor in charge of Lagos Province 18 and other anointed men of God, Pastor E.A. Adeboye, General Overseer. It promises to be a time of salvation, deliverance, miracles, signs, and wonders. Come expectant. Jesus is Lord.
5: Ṣọrọ ti bi mama wa ṣe mante tiji lati si onje aro
6: fun. A gbọdọ wa on to jọju ṣe fun mama o.
7: O ya, sojo fun mama re pelu irin ajo lo si Zanzibar lodun yi. Ninu idije yarere fun 2026 ti 3 Crowns Milk. Koko arukoko pelu lilo leta kokan ninu oruko mama re. Ko si fi ranse pelu aworan oja 3 Crowns Milk ti iyowo re to 5000 naira si www.3crowns.com.ng. Tabi sawon ibudo igbebun wa ko si lanfani lati je ebun. O ni ilana ati ofin o. 3 Crowns Milk. Ilera awon mama ajo ebi.

0: níbẹ̀ ń bá ń lọ mọ́kẹ́ pèsè.
1: Wọ́tà zá wà dùn.
0: Kí ni pèsè tẹ́ ẹ pèsè lọ́wọ́ fún ṣe ájì?
1: Fẹ́yìn
0: àkáyìn ọ̀sáàdì takùwà.
1: Gbogbo
0: ń tẹ́ mú lọ́wọ́ náà yẹn payọ̀ ọlọ́run. Ọlọ́run ni àkáyìn rẹ̀ sẹ́ pẹkẹ níbẹ̀ wẹ̀ ni ọlọ́run ọba lẹ́mi wọ́n bẹ̀rẹ̀ lọ aṣáájú ẹ̀dá muhammad sallallahu alayhi wa sallam pé ìwọ ni bẹ̀rù ọlọ́run ọba wà ànádi wọn afọwọ́ kan gbé àyà rẹ̀ pé atọ́kùn àhúnà fọ́rọ́dẹ̀dẹ̀ mìíràn ànádi tó tún wí pé ànísẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba nù gbé àyà báyìí náà lọ́wà àkọ́kọ́ àní náà ni wà nọ́ọ̀sì wà máa sá wà fà àbọ̀ ń ṣe tẹ̀sù ẹ̀mí rẹ̀ ọ máa sọ tó ń ṣe fún ọ ẹ̀mí rẹ̀ consent ń bẹ nínú gbáàyà rẹ̀ náà máa dọ̀ọ́ láàmú ọlọ́ọ̀mọ́kà ọ̀yàwó olówó lọ ni òdétà ìdé olówó kàkà kó tó béèrè owó ẹ̀ ló títí mọ́lé kó tó béèrè owó ẹ̀ ló títí mọ́lé àbí bẹ́ẹ̀ kó ẹ̀yìn tẹ́ ẹ pera yín lágbèrò tẹ́ gbọ́ olówó ẹ wà pé ẹfẹ́ change play ń bẹ̀ ní bẹ̀lẹ́ ti máa lọ ọmọ́ká o wọ́n sì wá wà ń bẹ̀ fá àlàfà ò fi dé nígbà wọn ọ̀bá làlàfà ṣe ẹ tún wá lọ òun lọ rèé fly wọn wá láti kú tọ́ tí wọ́n ṣáti wọ plane ńgbà ẹ bá wá dáhùn lẹ́gbàá ẹ ṣáti wọ plane owó oyin náà ń bi ọ parí sí náà.

balẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ràn nẹ́bí tó yọ ọlọ́run fún ara rẹ̀ ó yóò sì wá fẹ́rẹ̀ yìí náà pàápàá aha Allahu akbar ẹ̀yin aláàjì tẹ́ wá ń lọ ìyá àtẹ̀yìn tẹ́ ti dé báwo ni

mẹ́ka wọ́n ní kẹbẹ̀rú ọlọ́run o wọ́n ní bẹ́ẹ̀ bá rántí owó kẹrántí wàhálà ẹ̀yìn tẹ̀rẹ̀ mákàkẹ́ bẹ̀rú ọlọ́run ẹjá bẹ̀rú ọlọ́run o àwa tá à ń lọ mẹ́ka ká bẹ̀rú ọlọ́run ẹ̀yìn àfáà tí wọ́n mú tẹ̀lé àwọn alálàájì pé kẹ́ ẹ lọ fi wọ́n ṣiṣẹ́ ẹbẹ̀rù ọlọ́run ẹ máa fi wọ́n ṣe tìjára ẹ̀rí ibi tí ò ti yẹ kẹ́ ẹ tún ní wọ́n fẹ́ ṣe tàwáàfù kọ́dà ẹlòmíín ó tún ní wọ́n fẹ́ lọ ṣe tàwáàfù ní ìjàbàlẹ̀ húdù wọ́n ní ẹ má ṣe yẹn ẹ fi wọ́n ṣe iṣẹ́ tó yẹ kan ṣe àwọn elétò hajj tó bá jẹ́ àwọn aládàáni owó ńláńlá ni wọ́n san fẹ́yìn ni wọ́n fi gbé ẹ̀yìn àfáà lọ sí mẹ́ka owó wọn tún sanwó fún yín ẹ má máa gba owó lọ́wọ́ àwọn alálàájà mọ́ ìwọ̀n bọ́ owó tí wọ́n mú lọ jẹ́ tó wọ́n tí wọ́n jẹ ẹlòmíín bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn oníléeṣẹ́ tó ń kó wọn lọ sí mẹ́ka ni nígbà tí ẹ fẹ́ lọ pé ẹ̀yin náà fẹ́ lọ bá wọn ṣe jihad ni ẹ fẹ́ lọ ṣe ìbàdàn ẹ wá dọ̀hún tán ẹlòmíín lọ sùn ní títí wọn ò ní rí mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹbẹ̀rù ọlọ́run bákan náà ẹ̀yin tẹ́ ń kó wọn lọ ẹ̀yin ẹbẹ̀rù ọlọ́run o ẹ má kàn máa lọ já wọn lẹ̀ àwọn tí ò tọ́ tẹ máa lọ ṣe fún wọn àdéhùn tẹ bá ṣe náà ní kẹ múṣẹ ẹyin náà ẹbẹrù ọlọrun èyí tẹ ń lọ náà ẹ tẹlé òfin gbogbo àtiké gbogbo wa pátápátá káwá tẹlé òfin tó rọ mọ hajj tá a bá ṣe bẹẹ hajj wa yóò jẹ hajj mabrur hajj tí yóò jẹ ìtẹwọgbà lọdọ ọlọrun ọba tí ó sì ní ládàá tá a wà fi fàbọ sálì jẹun náà àwọn tí wọn ti wà lọhùn ọlọrun bá wa fún wa láṣepé iṣẹ ṣe àwọn yòókù tán fẹ gbéra nlé jọ gbéra láyọ kan dáhùn láyọ kan sì lọ kan dé wa bá wa láyọ títí jọmẹjọ tí a máa pàdé àwọn akẹgbẹ mi lórí àkọtun ètò yìí wá sí dímọ yìí tí ìyàwó mi náà tàlàkẹ sọpẹ yẹn àtìlẹyìn fún. lórúkọ àwọn ọlọ́wọ́ bọ́tìnì akéde ètò fún tààrọ̀ yìí ajé abdulkis ayépọlá ibrahim àti olóòtú àgbà yìí abdulkerim ibrahim ọmọ kí o gbogbo àfáà ni mò ń kí yín pé kákẹ́ pàdé àwọn ẹlẹgbẹ́ mi lórí àkọtun ètò yìí jọmẹjọ sálámù alẹ́kùn.

0: gẹ́rẹ́gẹ́ lago mẹ́wàálù ẹ kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dẹ́sẹ̀ tí gbọ̀nyìn láti iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà ìkẹjà nípínlẹ̀ èkó la ti ń ròyìn bilikisa epola ibrahim ní orúkọ tèmi. Ìjọba àpapọ̀ sọ pé àjọ neco yóò bẹ̀rẹ̀ lílo ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ìyẹn cbt fún ṣíṣe ìdánwò wọn bẹ̀rẹ̀ lọ́dún 2026 yìí gẹ́gẹ́ bí ara ìgbìyànjú ìjọba láti dẹ́kun màkàrúrù lásìkò ìdánwò àti láti pèsè ètò ẹ̀kọ́ nílànà ti ìgbàlódé. Alákòóso fún ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni túnjí aláùsá ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lásìkò tó ṣàyẹ̀wò ìpele àkọ́kọ́ ẹ̀rọ kọ̀ǹpútà ti àjọ neco tí ó lò fún ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ sẹ́kọ́ńdírì àgbáyé tó wáyé nílùú Àbújá tí wọ́n fi ṣe ìgbáradì. Gẹ́gẹ́ bí alákòóso ṣe sọ, ó ní ìdánwò neco ni yóò kúrò ní kíkọ sílẹ̀ nínú ìwé tí wọn yóò sì máa lo ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà láti fi ṣe bẹ̀rẹ̀ láti ọdún 2026 yìí. Ọ̀gbẹ́ni Aláùsá ṣàpèjúwe àyípadà yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó ṣe kókó láti ṣe ìdápadà ìpeye sí ìdánwò gbogbogbò àti láti mú àdínkù bá ṣíṣe màkàrúrù lásìkò ìdánwò. Ṣé yinyin kẹ́ni ṣèmí alákòóso gbé oríyìn fún àjọ neco fún àṣeyọrí abala tí wọ́n fi ṣe àgbéyẹ̀wò ìpeye sí lílo ẹ̀rọ cbt ọ̀hún láti fi ṣe ìdánwò neco. Ó ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ohun tó fi hàn pé orílẹ̀-èdè Nàìjíríà ti gbaradì láti ṣàmúlò ìmọ̀ ẹ̀rọ díjítà lẹ́ka ètò ẹ̀kọ́. Alákòóso fún ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú nígbà kan rí ọ̀gbẹ́ni Fẹ́mi Fani Káyọ̀dé ni wọ́n ti fìdí ìṣípòpadà iṣẹ́ rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè yìí sí orílẹ̀-èdè South Africa èyí tó wáyé lẹ́yìn tí ààrẹ Bola Ahmed Tinubu ti fi òǹtẹ̀lú. Ọ̀gbẹ́ni Fani Káyọ̀dé kéde rẹ̀ nínú àtẹ̀jáde tó tari síta pé ìṣípòpadà náà wáyé lẹ́yìn tó béèrè fún nígbà tí wọ́n kọ́kọ́ fi ṣaṣojú ilẹ̀ yìí lórílẹ̀-èdè Germany. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní òun kọ́kọ́ fi tó ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè létí níbi tí ó ti ṣàlàyé ara rẹ̀ lórí orílẹ̀-èdè Germany tí wọ́n kọ́kọ́ fún un tí ó sì béèrè fún orílẹ̀-èdè South Africa dípò rẹ̀. Ó ní alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè tẹ́lẹ̀ rí Yusuf Tuga ti kọ́kọ́ buwọ́lu kó tó di pé ààrẹ Tinubu jọ ní òǹtẹ̀. Ọ̀gbẹ́ni Fani Káyọ̀dé ṣàlàyé pé ṣíṣe àyípadà iṣẹ́ rẹ̀ sí orílẹ̀-èdè South Africa wáyé látara ìfẹ́ rẹ̀ sórílẹ̀-èdè náà àti bí wọ́n ṣe ní àjọṣepọ̀ tó gúnná pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ẹlẹ́ta kò ní ju báyìí lọ, túpọ̀ táwọn akẹgbẹ́ wa fún ní aago 12 fún ìròyìn àpapọ̀. Ọpẹ́ lọ́wọ́ Adéyẹmí Adésùnyà tó jólóòtú ìròyìn Bilikisa Epola Ibrahim ní orúkọ tèmi. Ẹ ṣé bẹ́ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ Bond FM 92.9 àkọọ́lẹ̀ ní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè pẹ̀.
1: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ́.
2: Ọba òkè ló di rí ẹwà fákùkọ́ o.
1: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ́. Níbi ká pèdè àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

0: bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé wọ́n ti wà ní orílẹ̀-èdè Saudi Arabia báyìí bákan náà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbaradì láti gbéra eléyìí la fi kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń lọ sí orílẹ̀-èdè Saudi Arabia àti àwọn tó ti wà ń bẹ̀ àtàwọn tó yẹ pé wọ́n ṣì ń lọ àràfà lálọ́bọ̀ ni Ọlọ́run ọba yóò ṣe kò ní ṣe ní àṣemọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìtẹ́wọ́gbà ni Ọlọ́run ọba yóò ṣe fún wa jẹ́ kí gbogbo àwa tó yẹ pé à ń lọ náà jẹ́ kí yẹ pé nǹkan tó yẹ kí agbájúmọ́ la gbájúmọ́ o kí iṣẹ́ hajj wa kó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sí hajj tó jẹ́ pé wọn dẹ̀ ní hajj báwo ni ẹ jẹ́ ká súnmọ́ àwọn àfà ká wo kí la fẹ́ ṣe tí a fi fẹ́ ṣe iṣẹ́ hajj àkí gbogbo mùsùlùmí náà kó a kú palẹ̀mọ́ oṣù ti iléyà wa tá wà ní orílẹ̀-èdè Nàìjíríà tá à lọ́bì kankan ọ̀pọ̀lọpọ̀ wa Ọlọ́run ọba yóò bò wá láṣìírí ẹ̀rọ iléyà lọ̀pọ̀lọpọ̀ tó ń tẹnumọ́ báyìí aláṣìírí àbò pẹ̀lú ògòtì ọlọ́ba wà ṣọdún ayọ̀ pẹ̀lú ògòtì ọlọ́ba nígbà yẹn máa lọ sórí ètò yín ètò Alfredas Quarter Hour ètí ìjọ ètí àwọn Alfredas Hajj and Umrah Service tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ lẹ́yìn náà ni a máa pàdé ní Yòní Fadé lórí ètò yín ètò wa ètò gbangba dẹkùn fún ti àárọ̀ tòní ẹ mẹ́rin kún iléeṣẹ́ Bond FM 92.9 ìgbádùn tí òun náà ní ṣẹ̀tẹ̀ ẹ má bàa bọ̀ lórí àwọn ẹ̀kọ́ ìtún ètò wa iléeṣẹ́ Bond FM 92.9 Bilikiusa Epola Ibrahim lórúkọ tèmi a kú ti wẹ́líwẹ́lí ojó àyíbọ̀ ló ṣe rí lọ́dọ̀ tí òjò tura náà ni yóò jẹ́ ẹ má yẹ ká dami sí ká da ilẹ̀ sínú kòtò àgbàrá o ẹ má yẹ ká da ilẹ̀ àti òpó òjò yìí pọ̀ owó òjò yìí pọ̀ ẹ jọ ẹ dákun ìmọ́tótó ó ṣe pàtàkì fún gbogbo wa a ní rógun omíyalé àgbàrá jàgbúrú.
1: Ọlọ́run àlá ni ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn yín bẹ́ẹ̀ bá wá mọ̀ mí báwo lẹ sì fẹ́ mọ̀ mí sìn. Èyí gan ló mú kí iléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services Limited iléeṣẹ́ tó lórúkọ níbi kákó ni sí ajá ti Umra ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn alálàájá àtàlálàájá tó fẹ́ bá wọn sin ìrìn àjò ajé ọdún yìí kí wọ́n lè mọ bí a fẹsẹ̀ lé àti ní ìmọ̀ kúkú nípasẹ̀ Hajj kí iṣẹ́ àwọn ọjọ́ kọ̀ọ̀kan yìí ẹ jájọ pàdé ní àyè ìdánilẹ́kọ̀ọ́ ní nọmba 92 Ìkòròdú road Fadé bus stop lọ́nà ilé iṣẹ́ Alfredas gangan gan láyè ìdánilẹ́kọ̀ọ́ ẹ má jà kọtí ọ̀gbọ́n sí ìdánilẹ́kọ̀ọ́ yìí o pé mo ti ṣe àjè yìí ká lè mọ ohun táàmù tàbí ìtààmù ká tún lè mọ̀ sí la fi ṣe ìgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí fún ẹ̀kún kẹ́kẹ́ àlàyé ẹ máa pe 08034105710 tàbí 08024717601 àwọn àgbẹ̀mọ aláṣẹ ilé iṣẹ́ Alfredas Hajj and Umrah Services Limited lùlù kéde.
2: Àwùsù bí láhi mi náà ṣe ìtọ́ni rọ̀jìn bisimiláhi rahmani rahim àtúnkè yíká àbọ̀ sórí ètò yín ètò wa Alfredas Quarter Hour èyí tí iléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services náà ṣe onígbọ̀wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi ìmáàmù mi ti tún wà ní yàrá àgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú mi Abdulmumin Ọlátúnjì Gbadan FM ní orúkọ tèmi ìmáàmù mi ẹ bá ń sálámà sí gbogbo ọmọ Nàìjíríà.
3: Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
2: الحمد لله
3: أترى لكم كاء تيج فنشاج ونبي محمد
2: صلى الله عليه وسلم
3: بسنا أكيب بيان لولو فواتا ما تتكب ولولو كني لوريتو الفريداوس كوتا أوا إيتا من تتي سيني أجو مجو مجو adupe pupo fun yin
2: alhamdulillah
3: olorun oba yo ba san yin lesan olore
2: amen
3: ife te ni si wa papa ogbe yin te n ba wa do wo po ta jo n lo haji ta jo n lo umra apada si buru o kere o tobi olorun ma ni jo sele si wa
2: amen
3: gbo awa ta wa na wa n je ran pe njo kan le minu mo de le mimo njo kan le minu o de mo ka olorun ma sa ise ni rorun fun wa o
2: amen
3: are ibi tí a tún ti tẹ̀síwájú lónìí gẹ́gẹ́ bí ohun tá à ń bá bọ̀ òun náà ni lórí ọ̀rọ̀ hajj tí í jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn márùn-ún tọ́lọ́ wọn bá ṣe ní ọ̀rọ̀ àyàn lé wa lórí ibi tá a ti máa tẹ̀síwájú lónìí òun náà ni kí ni àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àyàn hajj ìtàn sí wájú bátùlá hajj kí làwọn ọ̀rọ̀ àyàn hajj tó jẹ́ yí pé dandan tá a gbọ́dọ̀ ṣe tá a bá ṣe é àní hajj gbogbo àwa tá à ń lọ sí mọ́kà tá a fẹ́ lọ ṣe hajj àwa tá à ń lọ ṣe hajj nítorí tọlọ́run ni o àwa tá a fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ń tá a fẹ́ lọ ṣe ní mọ́kà ki se ni to nlo maka nitori ko fe lo se yin nikan o
4: olon so wa nbe
3: ki se ni to nlo maka pelu aniyan wi pe ah ninu agbole wa emi nikan loku ti nti lo maka
4: emi na fe lo
3: ti ma pe laraja ah ti ba wa de lati maka won gba aniyan te lo mi nba lo maka nu wallahi afi ko yi aniyan re pada bi o je be o fowo jona ni ninu awon oran yan hajj ala koko ona ni ale ihram min al miqat oni ka gbe ihram ka gbe harami lati awon aye ton ti ni ka gbe ihram taba so wi pe ihram elomi wo wi pe aso ihram yi aso lasan idapo aso atani abolon se ni ase oni won pe ni ihram baba ti wa de medina takimu masalasi annabi tori pe awon masalasi kan be meta na ni won
4: na
3: to je pe la data ri ninu masalasi yen ta ba kirun be a le ri ni masalasi mi yi to tobi ju nbe ohun ni harami makka irun ta ba ki nbe ohun ni la da e poju yi to tun pawo tele ni masalasi o nse la muhammad ni
4: sallallahu alaihi wasallam
3: ohun lo tun pawo tele ti makka yi to shiketa ohun na ni Baitul Maqdis to wa ni Jerusalem ohun ni keta to nse la muhammad je ka mo pe awon masalasi to tobi baba wa lanfani lati wa ni medina gbogbo ohun ta ba ma ki ka gbianju ka ma ki nbe baba fe wa kuro ni medina ta nlo maka ibe lati wa ta ba ti gbe ihram a wa duro ni bi ti a npe ni mikoti
4: na
3: mikoti ila ti wa daniya adi daniya hajj gbogbo e la so fun wa ni seminar ba se daniya yen e tun gbo ta ba ti wa daniya yi tan ati wa ninu ihram ati de ni owo awon kokon be ta gbodo se a gbodo ge kana a gbodo jarun ori wa a gbodo soro koro la rafasa wala fusuka wala jidala fil hajj oro kati kati o gbodo ma jade lenu wa ma oro po ki o gbodo ma jade lenu wa oro alufansha ise alufansha ati wa ninu ipo owo nti o ma wa jade lenu wa ohun na ni gbolohun ta npe ni talbiya labbaika allahumma labbaik labbaik la sharika lak labbaik innal hamda والنعمه لك والملك لا شريك لك بلون يلا ما وي اغبودو با وون ريجو اي كا ما سورو كورو
4: وا سورو بولو
3: كا ما سورو بولو ابي كا ما سورو بوليتيكس نينو اشو ارامي لبيك يلا ما وي تي تي تي تي تي تي تا في دلو مكا بابا وي دي تو با ري وا سيمي كودا بي يان با في سونو موتو لي سون بو با تون تي تاجي لبيك اينا لو ما وي gbiyanju ko wi ko to dan lenu re daada ko ma wa de maka ko ma lo wi ku wi to ba ti wa ndi aro idaji asuba ojo kesan gbogbo kaluko ma wa da lo sarafa wichi wichi wichi ti awa larafa titi ti orun o fi wo
4: na
3: baba wa kuro nbe la ma lo si Muzdalifa ninu oran yan haji ohun na ni ka wa ni muna ninu oran yan haji ohun naa ni ka soko asheitan ta npe ni jamarat ninu ọran yan be ohun ni ka fa ori wa abi ka ge bo tile je wi pe ka fa o ni la daju pe ka ge mu lo abi ọlọrun ọba ọba la ge gbogbo ohun ti n je ọran yan teyan fi ri haji se taji fi n pe yi ọlọrun mọsa ifẹ ni kọọkan wa se
4: ọlọrun
3: o se nirọrun fun wa ba se n palẹ mọ ta n lọ yii Ọlọrun o, ma jẹ atansọhun.
4: Amen.
3: Ma jẹ ka tansọna.
4: Amen.
3: Ma jẹ atansọna.
4: Amen.
3: Baba gbe aṣọ ara mi ọwọ wa ta fi wọ awa naa ni oje abọ ma ṣe aṣọ ku fẹni kọkan wa. Gbogbo awọn ton wa n jẹran pe awọn naa fẹ garafa yi. Ọlọrun o laipẹ laijina. Ọlọrun erongba wọn. Ọlọrun ma ṣe aiba wa mo ṣe.
4: Amen.
3: Ọlọrun ati tobi ojiṣẹ nla Muhammad.
4: Sallallahu alaihi wasallam.
5: Inú mi ni ètò olótún wa ń tàbá yìí nílé iṣẹ Al-Firdaus Ajan Mara Service.
3: Ẹ ṣe púpọ̀ atọ́kùn. Ẹ̀rí wípé a ti ń súnmọ́ hajj. Hajj náà ti ń súnmọ́ wa báyìí.
4: Ń súnmọ́ wa dẹ̀dẹ̀.
3: A ti ń súnmọ́ àràfá. alafa na nsuma wa
4: olon ko se nronu
3: bo se wa suma to yi na afika ma be
4: olo
3: kolomo ba masa jo soju emi wa ma je
4: amen ya olo
3: awata daniel pa fe gun alafa yi na ni kolon je aregun
4: amen

0: ká wà ní sẹ́mínà àtọ́lá yìí ó ṣe pàtàkì púpọ̀
1: ká sì tún tètè dé
0: àrọ̀ wa nítorí tọlọ́hun bákan náà à ń fi àsìkò yìí sọ fún wa níléeṣẹ́ Al-Firdaus Hajj and Umrah Services a ti fààyè sílẹ̀ fún kí wọ́n bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa rẹ́gísítà fún àràfà 2027 gbogbo àwọn tọ́lọ́hun ò fún láǹfààní láti rẹ́gísítà fún 2026 yìí àwọn Saudi Arabia elétò Saudi Arabia wọ́n ó tètè close ti 2027 yìí náà gbàtí ó bá fi di bí September sí October òun náà máa close torí èrò ti pọ̀ ńlẹ̀ ọ̀rẹ́dì náwọn tí ò ráàyè lọ ní ìta ń lọ yìí láfi wá ń rọ gbogbo ẹ̀yìn tẹ dá níyàn láníyàn pẹ́ fẹ́ lọ fún àràfà 2027 abẹ́lé ní 2026 ọlọ́run ò kádàrá ẹ tètè forúkọ lẹ̀ nílé àwa gba ká ẹ máa san díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ lọ́dún yìí díẹ̀díẹ̀ báyìí náà ni wọ́n san nígbà tá a dàràfà ọdún tó kọjá dé òun náà ló mà ti pé ni wọ́n ń lọ yìí ìwọ náà má jáfara tètè wá gba fọ́ọ̀mù yọjú sí wa kó gba fọ́ọ̀mù ẹ kábẹ́ẹ̀ ṣe plan bí wọn náà ṣe lè máa san owó ẹ díẹ̀ díẹ̀ bákan náà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ó múra àkànṣe ó múra tá a máa lọ ní September yóò wáyé ní September tó ń bọ̀ yìí lágbára ọlọ́run bàbá ti parí hajj tán àkànṣe umrah yìí la máa fi lọ sílùú Taif a lọ ṣàbẹ̀wò sílùú Taif níbi tí ànábì kọ́kọ́ sá lọ.
1: sallallahu alayhi wa sallam.
0: nígbà tí ọlọ́run ọba mi wò lẹ́yìn ikú kàdíjá àti ikú àbúrò bàbá rẹ̀ tó tọ́ ìlú Taif ìlú kọ́kọ́ lọ kí ló bá pàdé ńbẹ̀ a máa gbọ́ lórí ìrìn àjò September umrah pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ẹ yọjú sí wa. gbogbo ẹni tó bá fẹ́ bá wa lọ sí ti September yìí bó sì jẹ́ December ló fẹ́ lọ ní ẹ̀yọ ojú sí wa bó jẹ́ Ramadan tó ń bọ̀ ni má dúró dìgbà tí Ramadan tó ń bọ̀ bá dé kó tó máa wá forúkọ lẹ̀ máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run mọ́sá ìṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa.
1: asalaamu
0: alaykum wa rahmatulahi wa barakatuh.
1: wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. níbo wà ni àwọn ọ́fíìsì yín wà àti nọ́mbà táwọn èèyàn lè pè yín sí.
2: ẹ ṣe púpọ̀ wa tọkùn iléeṣẹ́ wa tó jẹ́ headquarter òun náà ni number 92 Ikorodu Road Fadeyi bus stop nílùú Èkó. number 92 Ikorodu Road Fadeyi bus stop. nínú àwọn ibi tẹ́ tún ti lè kàn sí wa òun ni ẹ̀rọ àgbékalẹ̀ tá ń pè ní landline nọ́mbà tẹ́ lè pè wá sí ń bẹ̀ òun náà ni 01 2 9 2 9 5 6 5 6 3 1 6 lẹ́ẹ̀kan sí 01 2 9 2 9 5 6 3 1 6 3 1 6 ẹ̀rọ alágbèéká tí a mọ̀ sí mobile tẹ́ lè ti pè wá sí àbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ òun náà ni 08 0 0 8 0 3 4 3 4 1 0 1 0 5 7 5 7 1 0 lẹ́ẹ̀kan sí 08 0 0 8 0 3 4 3 4 1 0 1 0 5 7 5 7 1 0 àbí lórí ìlànà eléyìí náà 08 0 0 8 0 2 4 2 4 7 1 7 1 7 6 7 6 0 1 lẹ́ẹ̀kan sí 08 0 2 4 2 4 7 1 7 1 7 6 7 6 0 1 ẹ̀kan sí olùlọ́ṣẹ́ wa tó wà ní ìlú Ìlọrin lórí nọ́mbà 08 0 0 8 0 3 2 3 2 4 7 4 7 9 4 9 4 5 1 lẹ́ẹ̀kan sí ìlú Ìlọrin 08 0 0 3 2 3 2 4 7 4 7 9 4 9 4 5 1 5 1 ọ́fíìsì wa tó wà ní ìlú Ṣákí ẹ̀kan sílẹ̀ Adéọ̀nà Olápọ̀ lórí ẹ̀rọ 08 0 0 8 8 3 0 3 0 7 8 7 8 2 4 lẹ́ẹ̀kan sí nílùú Ṣákí 08 0 0 8 8 3 0 3 0 7 8 7 8 2 4 a máa retí yín pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run.
1: kò ní jù báyìí lọ lórí ètò yìí ètò wa Al-Firdaus Quarter Hour títí ìgbà míì tá a tún máa gbọ́ra wa Abdulmumin Ọlátúnjì gbàdúrà náà fún lórúkọ tèmi mò ń dábẹ́ pé má a sẹ́lá. òfìṣẹ́ ńlá muhammad ní ká máa ṣe múra lórí umra a máa pa ìṣẹ̀rẹ́ lẹ́yìn. ìdí nìyí tí iléeṣẹ́ tó ní ọkọ níbi káàkọ́ ní ṣe àjà àti umra pẹ̀lú rọrùn. Al-Firdaus Hajj and Umrah Services Limited ti ṣe àgbékalẹ̀ September Special Umrah. tó fún wa láǹfààní láti dé gbọ́.

0: gbẹgbẹdẹkọ ọlọla kalẹ sílẹ rọ yìí ta fi ń dúpẹ fún ọlọrun abẹjide labẹjọ lapẹ tó ta rọ yìí torí pé òjò ló pa wá wọlé láwọn ibì kan òjò lè má rọ ńbẹ láṣẹ máa pọ yìí lára wípé òjò tó rọ láàrọ yìí ọmọ kú lájò ìyá ògbọnlé ni torí pé àwọn tí a dágbére fún láàrọ yìí pé àna ibi iṣẹ wọn nímọ pé èjì la bá débi iṣẹ àtẹjítẹjí láàrọ yìí òun náà láfi máa wọ ilé iṣẹ Bellon Limited a máa kí wọn fún ìgbọ̀nwọ́ lórí ètò gbangba dẹkùn tá a sì máa ṣàdúrà fún wọn pé ilé iṣẹ náà kò ní dojú lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá nílò nípa fóònù ẹ má ṣe wàhálà púpọ̀ jìnà rárá mọ́ bẹ́ ẹ bá ti ń ra fóònù nílé iṣẹ́ Bellon ẹ tún máa gba ẹ̀bùn ṣùgbọ́n tẹ bá ti ń gbọ́ gbangba dẹkùn àwọn kóòdù tẹ fi máa gba ẹ̀bùn lè ṣe ẹbí lord ẹ láǹfààní láti máa kọ́ sílẹ̀ 3029 ìwọ tó bá gbọ́ ètò ìlàrọ̀ ètò oníǹkan ṣe tó oníǹkan rà nílé iṣẹ́ ẹbí lord 3029 ni kóòdù tí ẹ ń sọ fún àwọn tí wọ́n wà nílé iṣẹ́ ẹbí lord pé kóòdù báyìí la gbọ́ lórí ètò gbangba dẹkùn lè ṣe bond fm láàrọ̀ yìí lórí kóòdù yìí ẹ gba ẹ̀bùn tí ẹ bá rajà ńbẹ ẹ tún wá ṣe kíni ẹ tún wá gba ẹ̀dínwó 08098043099 nọmba lè ṣe bílọd nìyẹn gangan gangan ṣùgbọ́n kóòdù tẹ gbọ́ lórí ètò gbangba dẹkùn lẹ́fọ̀ rajà 3029 tẹ̀bá débẹ̀ àǹfààní wá pọ̀ lè ṣe ẹbí lọ́dọ̀ solar energy solar inverters fún every home use pátápátá ó wà fún inú ilé gbogbo tẹ́ ń lò nú ilé pátápátá ilé ìwé ilé ìtajà ilé ìwòsàn àti ilé iṣẹ́ tí ìtànṣán ọrùn yóò máa tan iná sínú ilé yìí 300 watts ó wà ńbẹ̀ 500 watts wà ńbẹ̀ 1000 watts ti ṣe 1kva kilowatt 2 kilowatts 5 kilowatts 10 kilowatts àti bẹ́ẹ̀ lọ kò sí bí agbára nǹkan tẹ́ ń lò ní ilé tó ṣe tó tí ẹ ò ní láǹfààní láti bá a pàdé nílé iṣẹ́ bílọ̀d lẹ́ẹ̀kan sí fóònù nọmbà náà ni 0098043099 kóòdù tí ẹ gbọ́ lórí gbangba dẹkùn lẹ́fọ̀rajà ní owó péréte 3029 iléeṣẹ́ rédíò nàìjíríà bond fm náà ẹ̀jẹ̀ sáré iwájú lọ́hùn.
1: Itel Energy lónìí kí o sì ní iná tó ṣe fi ọkàn tán ní ìgbàkúùgbà tó bá nínú rẹ̀. A ní solar panels eléyìí tó dára pẹ̀lú hybrid inverter tó ṣe gbójúlé gbogbo èyí lójú kan so 100% grade A cells ló tún ní. Àṣẹ ìdánilójú ọlọ́dún márùn-ún gbáko ló ní èyí tí ìfini lọ́kàn balẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0806 570 2889 tàbí kẹ́ ẹ kàn sí wa lórí WhatsApp 0707-948-8124 0707-948-8124 Itel Energy Light Up Nigeria
2: Kushu longo
3: Iya layo Iwo pelu ori iluke isha
2: Ori iluke la soko Iya lenu ashe suban lo fori
3: Mama Mike, I think I'll see my phone charge for your side small Now every 30 minutes they charge phone I don't try and for this phone battery set Never hear about bailout phone or credit And carry food go Mama Mike
2: Oro tala bo yu baso O ti kuro leni ko Emi ati ya saida ti da ashe suban mo Ki ishe jeta o Eita afi infosho faboto
3: Iya layo Ofora pamo fun mi pupo ju ibo wa address won wa o
2: Anjori Street Ijegun labẹ ijọba ibile idagbasoke ikotun ni ile ise Ades Ventures to nse ose suban wa telephone 0805543 8445 0805543 8445
3: ti mo ba debe iya layo n te ba sibe ni o

0: lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ́ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wà á jẹ́ gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohunkóhun bá ṣe screen rẹ̀ ni A7 Pro. Ọ̀fẹ́ ni a bọ̀ tún ṣe. Kò tán síbẹ̀ o, 50% data ni wà á tún jẹ àǹfààní rẹ̀ láàrin oṣù mẹ́fà. Odidi oṣù méjì ni wà á tún fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́. Ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro. Owó rẹ̀ kò ju 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Gbogbo ara nífowó ṣe ìkẹjọ rẹ̀ gbọ́ aláwọ̀sọ pé bí gbogbo ìlú Èkó pátápátá àti ẹ̀yìn ènìyàn Ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ó ti jẹ́ o. Níbi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbáko tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ gbé kalẹ̀ àkòrí ìsọjí Divine Visitation ìbẹ̀wò látòkè wá. Thursday àti Friday ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ ibi ìsọjí Under New Bridge níwájú ìkẹjà Local Government ìkẹjà lọ́ọ̀gì ní ìlú Èkó ni o. Aago 5 ààbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ́ Tayọ̀ tàbí CSC Zion Family. Fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pé Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 0703691705 tàbí 0805547340. Jésù Kristi ní Olúwa ẹ gbà bẹ́ẹ̀.
3: Every Muslim person gets this religious dream for a heart, the dream to stand gidigba in front of the holy Kaaba. That better dream to perform Hajj. For Taj Bank, we carry on for mind say you go build that your spiritual journey with peace of mind where money no go stress you at all at all. Taj Bank, in partnership with National Hajj Commission of Nigeria, they bring you Taj Hajj Savings Account, where they save and gombodi with Sharia to help you save for pilgrimage as you fit. No rushing at all. Make you begin small, small. No overthink them. Just take them easy, then see how all this dream go turn to reality. Whether na next year you dey plan for a bina future, the road to Makkah don't start today. Open account now for TajHajSavings.com. Or make you call 0908-793-7417. Save for Hajj with Taj Bank.

lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá jẹ́ gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohun kó ń bá ṣe Screen Redmi A7 Pro. Ọ̀fẹ́ ni a bọ̀ tún ṣe. Kò tán síbẹ̀ o, 50% data ni wàá tún jẹ àǹfààní rẹ̀ láàrin oṣù mẹ́fà. Odidi oṣù méjì ni wàá tún fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́. Ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro. Owó rẹ̀ kò ju 126,300 naira lọ.

0: ti wajo ala ko so to la ri foro igbo ki igbo won ko ofurufu ni le wa ogbeni femi fanika yode ti so di mimo pe lo oto ni won ti so munde asojo lede nigeria so lede south africa pelu ase are blame tinubu ogbeni fanika yode so yi ninu ate jade kan eyi to fi sita lanu ode ye gaga bo se so oni saju lohun ti lo si ile ise tori si oro oke okun lohun ti lo ri ile ise yi to nsi fi lo bere fun aye pada kuro lelede germany yi ti ohun wa tele lo si orilede south africa ijoba apapo ti kede wipe lati odun ki lo ori ero aye lu ori ero ayara bi asa computer lawon akeko to fe ko idonwo neko yo ti ma ko idonwo n baye ala ko so veto eko orilede ye ogbeni tunje alausa lo so yede memo la ko ko tun lo awon ibi ti won ti asoto fun idonwo mu nilu abuja gege bo se so oni yala esi ti won yo mu iyen objective tabi oni kiko iyen ese oni ori ero ayara bi asa computer ni won yo ti ko mejeji o sa petiwe igbese yi gege bi igbese yo mo mo ida gba soke ba eto eko orile ide yi yoyin ile okere okere pin eyan ogun ni won ma pa o lakoko yi ko lu awon ni katakiti esin ni orile ide mali eyi ti o waye ni anu ide yi saju losu to koja ni wahala rogbodiyan to won yi ko lu mi waye ni orile ide ohun to si je wi pe ogoro eyan okere pin eyan bi adota ma ni o jade laye ninu ikolu ohun ni baye olori awon ologun orilede mali ti wa so de memo owe pe awon papa ti wa ni de gbe bayi lati le ko irufe iwa laabi yi leye ti o sese ki o se akoba fun idagba soke orilede ohun eyin ara agan lo idagba soke lo je nitori na saipa ti re yo sese ka to mi re n wa sopin egbo awon koko inu re le kan se ile ise to ri se oro ipinye si ina mọ̀nàmọ́ná nípínlẹ̀ èkó ti tẹnumọ́ ìpinnu rẹ̀ ní ti ṣiṣiṣẹ́ wa ìmúgbòòrò ina mọ̀nàmọ́ná nípínlẹ̀ yìí àmú ìròyìn wá fún yín wípé ilégbọn aṣòfin àgbà ilé wa ti ṣe àtúntò sí òfin ètò ìdìbò tọdún 2026 bákan náà láti lọ àbújá mú ìròyìn wá fún yín wípé ààrẹ bọ́lá tinubu ti pàṣẹ fún àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀-èdè south africa láti gbé ìgbìmọ̀ kan dìde ní kíákíá o tí yóò ṣiṣẹ́ lórí ìbójútó àwọn ọmọ orílẹ̀-èdè tó fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn èyí tó ń fojoojúmọ́ fojú hàn lórílẹ̀-èdè south africa kí wọ́n sì mú bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó fara káṣá lórílẹ̀-èdè ọ̀hún bí wọn yóò ṣe padà sílé láti ilẹ̀ òkèrè amúròyìn wọn fún yín wípé ó kéré pin èèyàn ọ̀gbọ̀n ló jáde láyé lákòókò ìkọlù àwọn àkàtàkì ti ẹlẹ́sìn lórílẹ̀-èdè mali èyí lópin rẹ̀ ohun tó tẹ́tẹ́ sí ti gbọ́ yín láti ilé iṣẹ́ rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ adéyẹmí adésanya tó kó ìrọ̀ ọ̀hún jọ lédè gẹ̀ẹ́sì èmi pẹ̀ndú francis mọ́mọ́ sí ti gbọ́ yín lédè abínibí títí dìgbà míì ta ó tọ́ ń pàdé ire o.
1: Ejimare ló di rí ẹwà fákùkọ o.
2: Ejimare ló di rí ẹwà fákùkọ.
1: Ọba òkè ló di rí ẹwà fákùkọ.

0: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. نتسواجو نري أروا تي أنصري بي أدرا جيجبي إلانتي أماتو لوري أمو alamori wa ti lori gbogbo ikunu wa nile aye wa gege bi muslimi awon ita tun wa fe wo leni na ni wi pe a fe sise a fe loko a fe fe yawo ati awon ipenija ile aye ona ti a le to gege bi ma se adua lati gbo awon bukata yi ati apere bi awon asiwaju wa bo se ba awon isesi ilu alakoko na ni pe I ma fe iyawo abi ma fe oko adura kan wa ti a ti salaye fun wa te lose to koja ti anabi fi ko wa sallallahu alaihi wasallam adura yan ma npe ni istikhara adura yan wa ninu iwe kan gege ba se so fun wa lose to koja Isnul Muslim, Citadel of the Believer. Prayer 26 ni. Adura yen, anobi, ikonu awon asiwaju wa, awon sabi anobi. O ni anobi ma nko awon ladua yi. Gege bo se ma nko awon ni aye Quran. Kini adura yi dale lori na ni wipe, a be Olorun. Nkan ti mo fe se, a ma daruko e sinu adura yen. To ba je pe ore wa nbe fun mi laye ati lalike awon, wa gbe kini isumo mi. Sugbon to ba ye pe idakeji ni be jina si mi ko gbe mi na jina si ko wa se eleyi to da fun mi to ba wa ti adura yen da le lori ni so gbogbo nkan ta ba fe dawole a fe fe yawo ni a fe loko ni a fe rale gbogbo nkan a fe ran mo lo sile eko iru ile eko university wo la fe mu course wo lo mo fe se gbogbo awon nkan ko da fe lo ra nkan ele lenu oja bo e ni arika yi pe anabi gba awon saade ni anju ko ma se adura yi won ba fe se opolopo aye ni fa pere nsin bi ta ba fe sise owo nikan la ma nwo ko da ye ko je owo nikan la ma wo ara awon nkan ta ma nwo na ni pe se ise ti mo fe se yi se oni di mi lowo ati ma josin fo lohun ba mi se ise iko ni di mi lowo ko ni ko ipabara ipalara ba mi lalike amo gbogbo nkan yin lo ye ki a ma wo gbogbo eni adura ti an so yi oni ye pe kini o ko sinu ara n ta tun mo so na ni pe mo fe foko fun mi lowo alalubarika mo fe sise mo fe se alalubaru dari mi kuro ninu ise ti o je sin ni lowo ti o sin ni roju ti o nje ma roju raye se ti wo olorun oba ise ti o ni je ma kirun lasiko ise ti o ma tako ase olorun oba ise haram musulmi o gbodo se ise ta gbodo se ni ise to je pe kini o je se alaali ise toto gbogbo eni adura ti ko sinu nipa ta so fun wa lose to koja nipa adura anabi Musa o n toro lowo Olorun ko se ore fun ohun ohun ni bukata si ore ore to je pe kini eyi owu ti o ba fi ranse sohun Olorun gbadura yen iyawo ore lo fun o fun ni ise alalubarika o de jogun ile fun musulmi fe foko a kan ni wo pe a oko ti mo fe fe yen o rewa gan o se pe kini owo po lowo e gan so lesson se n to lesson ni se n to beru Olorun oba ni se n to nife Olorun oba ni se n to ni wa dada ni gbogbo eniyan ma n wo teyan to foko ani a ma fe n to lewa ani ka ma fe n to lowo sugbon en to lesson na o wa lara n te pe kini agbodo wo eyan a fi siwaju Olorun oba ni kije ke boya ba lati re nikan na lati wo pe ile na ni mama ba lo agbodo je ko Olorun ko yan fun wa ka be Olorun oba koyan fun wa lori gbogbo to e pe kini aba fe fe ni oko abi aba fe ni iyawo a fe ko kuro nbi ta ngbe a fe ko lo si bi kan ni ibi ta a fe ko lo na a fi si waju Olorun ba anabi a ma sadua e pe se ile mi ni ile to gboro ile to gbaye ile se pe kini ma ti ra ladugbo ore ba gbe anabi a ma se ile ninu adua a ma be Olorun tore ba wa ninu aye ti mo fe lo se ni Olorun fun mi ki o si ba mi fi alubarika si bi be ko ya ya mi ko de ya mi ya ko wa pese eleyi to da fun mi laye to ba wa ka wa se suru leyin ni leyin to je pe kini o on reti itona Olorun leyin ta ti se adura yi bakan na to tun wa nsele pe nigba mi boya latara pe iponju o ti baran lori nkan kan fa pere ni nsen to je pe o ti wa nle oko fun bi odun melo ko romo bi o le fe se adura pelu itara we sa fun mi lomo rara o musulmi ma nse adayanri iru omo to ba fe musulmi ma nse adayanri iru oko to ba fe gbogbo nta ba fe agbodo se adayanri e adayanri e na ni pe nto e pe kini yo kore ba wa e je ka wo anabi wa ibrahim alayhi salatu wasalam oju omo pa anabi ibrahim abi en to lohun fun lomo to fi je pe lo nkan bi 90 odun laye 90 years a ma pe e wo gbogbo odun yen oju omo pon sugbon baba yi ko ye ko gbo adura ti ma se na ni robbi
1: abuli mi na so ni iwo olohun ba mi se fun mi nu omo re boju omo se panu bi ibrahim to adura ti ma se na ni omo re ni anabi ibrahim be na ni I ma toro ngba to na de ma da lohun ko omo re na lo fun omo re lo fun en omo to fun anabi lo je ona ni ismail anabi olohun ba ni eni re ni anabi ibrahim alayhi salatu wassalam to ma toro o ma so pe olohun rabbi ijali ni mukiman salat wa min dhuriyati robbana atakobal duai pe wo olohun ba mi se emi fun ra mi ni olukirun bakan na awon omo mi ati awon aromodomo mi ba mi na se awon na ni olukirun tori pe wo olohun ba wa gba adura mi yi olohun gba adura yi adura ta ka fun wa yi a ma ri ninu suratu ibrahim verse 40 olohun gba adura yi o wa fun baba wa ni omo re eyan gbogbo awon omo ti baba bi omo mejeji ti baba fun olohun fun tolohun fun baba to fun anabi ibrahim eni re ni won anabi olohun ni won gbogbo en ta ba tin pe lanabi olohun eni re ni won omo akoko to kokko fun ni anabi ismail itopase anabi aromodomo anabi ismail ni anabi muhammad sallallahu alaihi wasallam omo keji to tun ma fun anabi isaac ni anabi isaac lo bi anabi yakub anabi yakub lo bi anabi yusuf eri gbogbo awon omo olohun fun baba yi adura ati baba ti gba ni bere pepe tun se lori awon omo to bi o tun wa se lori awon kini o awon aromodomo lo fi je pe tawa na ba n se adura bo te ye pe oju pon wa ka ma ye ka ma gbo leyin ti o ma se adanyanri e adanyanri e na ni pe omo re ni mo fe ise re ni mo fe oko re oko alalubarika ti o ran mi lowo lori esin mi o na ni mo fe eleyi na ni an gba wa ni oju pa na ma se bakan na ta ba lo wo itan ya wa kan tan ya wa yan na ni iya wa Maryam to je iya anabi Isa Olorun ko ba wa yonu ti ati ya ati omo iya anabi iya Maryam yi to je ya fun ni amok si anat to pe kini o nje iyawo Imran Imran na eni re ni Olorun pon ebi yen le sura kan wa ninu sura ninu Quran sura eleketa n pe ni Ali Imran ebi Imran eni re ni won Olorun pon won le oju omo pon ya yin na ṣugbọn ko ye ko gbo a ma toro omo lowo Olorun ba Olorun tun salaye bo n se toro ni suratu Imran verse 35 Olorun ti so tan ya e fun wa die oni nigbati iyawo Imran so pe iwo Olorun mi mo jeje pe ohun ti n be ninu mi ma fi se ti iwo Olorun ba ni agba lowo mi iwo ni oba olugbo oba olumo iya yi fe omo ti yo ma tun le Olorun ba se omo ti o ma fara role Olorun ba ni o n toro lowo Olorun adamo pe en to ba n se rele ọkùnrin ni tó túmọ̀ sí pé ọmọkùnrin ni ìyá yìí ń retí kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó máa bímọ ọmọ tó bí yàtọ̀ sí ohun tó ń retí ọlọ́run tún tẹ̀síwájú ní súrà yẹn ní verse 36 yẹn ní súrà tó ìmọ̀ràn verse 36 ọlọ́run sọ pé nígbà tó bímọ ó sọ pé ìwọ ọlọ́run ni obìnrin ni mo bí ọlọ́run mọ ohun tó bí bó ṣe yẹ pé ọlọ́run mọ ohun tó bí ṣùgbọ́n ọkùnrin kò dàbí obìnrin ẹ rí ó yà á lẹ́nu pé subhanallah ọkùnrin ni mo ń tọrọ iṣẹ́ tí mo fẹ́ kí ọmọ yìí ṣe obìnrin ò lè ṣe ṣùgbọ́n látara ẹ̀kọ́ tí wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ẹni re ni wọ́n kò kábàámọ̀ kó máa wá sọ̀rọ̀ tí ò da kó máa wá kó wá sọ̀gbà kó sọ̀gbà gbọ́ ẹ̀nù kí ni ìyá yìí sọ ó ní mo sọ ní Maryam mo dẹ̀ wá ìṣọ́ fún òun àti àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ wọn kúrò lọ́dọ̀ ìṣù ẹni ẹ̀kọ́ ṣẹ́ri pàdùà dìyà tún ṣe ó gba kádàrà ọlọ́run lẹ́ni tó tún ran kan dáadáa látọ̀dọ̀ ọlọ́run ó mọ̀ pé ọlọ́run mọ èyí tó dáa fún ẹrú ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni tóun fẹ́ ọ̀tọ̀ ni tí ọlọ́run bá fún nítẹ̀síwájú nínú súrà tá à ń kà fún wa yẹn súrà tó ń rọ ní verse 37 ọlọ́run tún wá ní ọlọ́run rẹ̀ gbà ní gbígbà dáadáa ó wá mú un dàgbà nínú ìwà rere ó wá fi sí abẹ́ ìtọ́jú Zakaria ọmọbìnrin tí ìyá rẹ̀ retí ìyẹn ni ìyàwó Maryam yìí ọlọ́run wá ní kó bí ànábì wá Isa subhanallah ẹ wo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ọkùnrin ni ìyá retí o ṣùgbọ́n obìnrin ni ọlọ́run wá jẹ́ kí Maryam yìí òun ló wá bí ànábì wá Isa ìyá Maryam ń béèrè ọkùnrin tí ó máa tọ́jú mọ́ṣáláṣí tí ó máa fọ ara ru ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fún ní ọmọbìnrin tí yóò jẹ́ àmì fún kíni o fún gbogbo ayé aláhùn akùbà Maryam ta wá ń sọ̀rọ̀ èyí ẹni àpọ́nlé ni láyé àti lọ́run nínú gbogbo àwọn obìnrin láyé òun lọ́lọ́run fi sọrí ó fún ní súrà kan tó fi sọrí ẹ̀ ta máa ń pè ní súràtù Maryam that is chapter 18 nínú àlùkùránì bákan náà ni ànábì tún sọ fún wa sọ̀lọ̀ lọ́wọ́ ṣàlàyé pé àwọn mẹ́rin ní ó ṣíwájú lálùjọ náà ní àwọn obìnrin ó dárúkọ Maryam ó dárúkọ Asia tó jẹ́ ìyàwó Fira ó dárúkọ Khadija ìyàwó ànábì àkọ́kọ́ àti ọmọ Fatima ìyá ìwà lára nínú ẹgbà wa mi àwọn méjì ló dárúkọ Asia àti Maryam náà wà lára wọn ẹ gbọ́dọ̀ ń ṣe pọ́n ìyá yìí lé ìyẹn ni ọmọ tó yẹ pé kí ni ìyá rẹ̀ kò retí ẹ̀ ọkùnrin nílé tó ṣùgbọ́n ọlọ́run fún ní obìnrin torí pé ọlọ́run nímọ̀ ju àwa lọ ó mọ eléyìí tó dáa fún wa jùlọ. Kan nínú àwọn onímọ̀ bíi Ibn Kathir ó ń ṣe àlàyé àwọn àyà tá ń kà fún wa yìí ó ní ọlọ́run gbọ́ ó sì gba ìjẹ́jẹ́ Mariam ó wá mu wá sí ìmúṣẹ lọ́nà tó tayọ ibi tí Mariam lérò mọ́ Allahu Akbar. Àmì ibi tí ó pé kí ni ó gbọ́ àdúrà ìyá Mariam ìyẹn ni Anant ó wá mú àdúrà yẹn wá sí ìmúṣẹ tayọ ibi tó yẹ pé kí ni o ẹni yẹn ìyá yẹn lérò mọ́ ó wá ṣe Mariam ní má ní gbàgbé ọmọ ìyá mi àti gbogbo etí ti ń gbọ́ mi. Ìgbà míì a lè ṣe àdúrà fún nǹkan bóyá irú ọkọ kan la fẹ́ àbí irú ìyàwó kan la fẹ́ àbí irú iṣẹ́ kan ni àbí irú òǹgbà kan ni lẹ́yìn tá a ti ṣàdúrà tá a wá ṣe ìgbìyànjú ìtọ́lọ́run wá fún wa ó yàtọ̀ sí nǹkan tí a fẹ́. N tá a máa sọ náà ni wípé a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Ó ń jẹ́ kó yé wa náà ni wípé èmi nímọ̀ jù ọ lọ ibi tí wọ́n ríran mọ́ òun náà ló ń sọ yẹn ṣùgbọ́n èmi mo nímọ̀ jù ẹ lọ eléyìí tó dáa fún ẹ jù lọ òun náà ni èmi fún ẹ̀yẹn. A rí ẹ̀kọ́ ìkọ́ nínú ìtàn ìyá wa Mariam àti ìyá rẹ̀. Nítorí náà ẹ má jẹ́ abanújẹ́ ẹ má jẹ́ àwa máa já kan lórí ohun tó yẹ pé kíni ọlọ́run ṣe fún wa lẹ́yìn tá a ti ṣègbìyànjú tá a dẹ̀ ti ṣe àdúrà ọlọ́run ọba ọba tó nímọ̀ jù wá lọ ni ó wá yẹ pé gbogbo ohun tó bá ti wá ń ṣe fún wa ká máa yọnu sí gẹ́gẹ́ bí ìyàwó Mariam bò náà ṣe yọnu sí oore tó yẹ pé kíni tó yẹ pé nǹkan ló ń bèrè ṣùgbọ́n nǹkan mi ò lọ fún tó yẹ pé kíni ìgbẹ̀yìn ẹ̀ ó wá tún wá dáa ju bí ìyá ìṣelérò lọ eléyìí tí a sọ yìí ọlọ́run kò fi sínú òṣùwọ̀n iṣẹ́ rí ẹnì kankan wa kó dẹ̀ ṣe àforíjì fún wa kó wá jẹ́ kó wúlò fún wa ní ìyáyé àti lálẹ́kẹ̀ àmọ́ akúlù kọ́lẹ̀ aza astafrúdà lè wà lákùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe Amira sórí 08037118099 tàbí communication officer 08098485533 ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank Account name Aluminat Radio Fund Account number 9628115000. Alhamdulilayi Rabbil Alamin a dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa tòní a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa. A lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa àmì. Títí di ìgbà náà èmi ni ọmọ ìyá yín Samiat Usman Aya Adeyemo tí mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: Alágbọ́nú bọ́ọ̀sì vibe so fresh. Just talk to your phone, money move, no stress.

0: Bọ́dẹ FM 92.9 gẹ́gẹ́ bí ojúṣe wa bí iléeṣẹ́ rédíò bá ṣe ń gbọ́ kùkù kẹ̀kẹ́ àti ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027. Ó yẹ kí iléeṣẹ́ rédíò náà ní àwọn ojúṣe tiẹ̀ láti ṣe láti lè bèrè ibi tí àwọn aṣojú wa pàápàá nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ làbújá ibi tí wọ́n bá iṣẹ́ ìlú dé. Bí ètò àṣẹ ẹgbẹ́ àkànṣe tó kalẹ̀ ní ìrọ̀lẹ́ ti tòní láti mọ ìmúratán àti ìjábọ̀ iṣẹ́ tí àwọn aṣòfin wa tí wọ́n ti ṣe láàrin ọdún bíi mẹ́rin ó ń lọ báyìí. Agbègbè Súnlé Látọ̀nà Ọláwádé pàápàá Súnlé Kọ́sẹ́sí 1 níbi tí aṣojúṣòfin wọn ti jẹ́ alàgbà Desmond Olúṣọlá Elliot. Àwọn aṣojú wọn wà lórí ètò lónìí láti bá wa sọ ibi tí wọ́n báṣẹ́ dé àti ìdí tí àwọn òǹdìbò ṣe gbọ́dọ̀ tún jáde láti lè ṣe àtìlẹ́yìn fún wọn fún ìbò lọ́dún 2027. Lónìí mo kí àwọn aṣojú aṣòfin ti Súnlé káàbọ̀ sórí ètò wa ẹ bá ń dárúkọ yín fáwọn ará ilé.
1: Orúkọ mi ni Gabriel Abiodun Omotosho. Mi ni agbédegbà fún honorable Desmond Olúṣọlá Elliot tó jẹ́ aṣojú Súnlé 1 ní ilé ìgbìmọ̀ aṣòfin.
0: Bàbá kejì orúkọ yín.
2: Orúkọ mi ni Alhaji Sherif Babatunde Ahmed tí ó jẹ́ àgbà ìjókòó nínú ìgbìmọ̀ Desmond Olúṣọlá Elliot PhD tí ó ń ṣojú fún Súnlé Constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin Lagos State.
0: Ìdí tí iléeṣẹ́ rédíò ṣe mọ̀ọ́mọ̀ ni kí ẹ wá tẹ́jẹ́ aṣojú tá a ṣe ni kí Olúṣọlá Elliot wá náà ni pé wọ́n bí yorùbá lè sọ̀rọ̀ yàn lójú yàn a ṣáà lè sọ ní ẹ̀yìn ẹ̀ a fẹ́ mọ bí wọ́n ṣe ṣe dáadáa sí ní agbègbè lákọ̀ọ́kọ́ a rí pé àwọn aṣòfin kan wọ́n lè máa ṣojú àdúgbò kan ṣùgbọ́n wọn ò ń gbé àdúgbò yẹn irú tó ti jẹ́ ìkẹjà ní ilé-ìgbìmọ̀ aṣòfin wa ibẹ̀ ló máa múlé sí afọ́fẹ́ mọ̀ bóyá alàgbà Desmond Olúṣọlá Elliot bóyá ẹ tiẹ̀ máa rí wọn déédéé Súnlé àbí ìkẹjà làwọn náà múlé sí.
1: Òdú ni ọ̀gbẹ́ni Desmond Olúṣọlá Elliot ní ìlú Súnlé kò fìgbà kan kúrò ní Súnlé láti ìgbà tó ti wọlé ìgbìmọ̀ aṣòfin ló ti wà ní ìlú Súnlé. Tẹ bá délẹ̀ ní àárọ̀ kùtùkùtù ẹ rò pé ọjà lẹ́wà kò sá fún àwọn ènìyàn inú ọ̀dọ̀ àwọn ènìyàn ló ń gbé.
2: Àti wípé nígbà tí a ti bi tó ń ṣe kékeré ní àwọn tí bàbá tó bi ẹnjìnìà Elliot tí wọ́n ti kúrò ní Ológbó láti ní Èkó Lagos Island tí wọ́n ṣẹ̀wá sí New Lagos tá à ń pè ní Súnlé lénìí kò tí ì kúrò ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìyá tó bi orí ọ̀fẹ́ street ní Súnlé F3 ni wọ́n sì ń gbé tẹ̀bádébẹ̀ ẹ̀ bá wọn bẹ̀ ọmọ Súnlé tọkàntọkàn ní Desmond Olúṣọlá Elliot.
0: Ó dáa ká fọwọ́sọ̀yà pé Súnlé lọ́n gbé ẹni èrò wìtìwìtì nílé wọn ní gbogbo ìgbà kí wọn gbé Súnlé kò dàbí pé ó ní ipa nínú Súnlé náà a gbọ́ pé àwọn aṣòfin kan wọn ò tiẹ̀ ń gbé adúpẹ́ pé àwọn ń gbé Súnlé wọn ò sá fún wa ṣé àwọn nǹkan wo lẹ lè tọ́ka sí tó yẹ bí ipa Desmond Olúṣọlá Elliot ní fáwọn ará Súnlé.
1: Mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ. Ó pọ̀ rẹpẹtẹ nígbà àkọ́kọ́ tó wọlé ìgbìmọ̀ aṣòfin wọ́n bẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní educational support eléyìí tó ń ran àwọn ọmọ tí ìyá àti bàbá wọn tí ò ní agbára tó pọ̀ tó wọ́n tún ra bọ́ọ̀sì eléyìí tá a pè ní coastal bus wọ́n rà fún àwọn ọmọ tó ń lọ ilé ìwé gbogbogbò tó ń gbé wọn lọ tó ń gbé wọn bọ̀ àwọn ọmọ wa náà tí ìyá wọn àti bàbá tó kù kí àtò fún wọn tó dẹ̀ ní ọpọlọ wọn tún fun won ni eleyi ti orojibo pe ni scholarship to fi lo ilewe university to fi jade seto ofe ni eto ilera ofe le ni ka so ni abi awon eyan to ran lowo lati fi fun won ni aye irorun lati ko won lo si ilu oyibo iyan po repete to ko lo ilu oyibo to je odo ti olodun de ti fi nipa wi pe won ni ore ofe yen ile aye won ti dara ile aye bi ti dara awon na de dupe lowo honorable Desmond Olusola Edos eye kin dan duro na ki keji mi ko fi ko won lo tun so eleyi to ran na ti
2: gege bi oga mi to soro ti so e ri pe nigba ti won soro abere ni 2015 omo awon ti won gbelu ti o ku je ka to mewa ni won fun ni scholarship lo si university open university won de fun won to won titi tun won fi graduate ni inu won ran won tun fun won nise ti a ba tun awo awon arugbo ti won wa suru lere titi di ojo osu ti bi melo kan ta se ta fe tun fe bere again ni won fi n ba wo son ofe the elderly ti e ma binu pa nso yinbo the elderly ni won gba iwo son ofe ti gbogbo won de n sadura ti won dupe se a le soro oposa odojumo titi di aro yi papa ka to kuro nle ni awon opo ti pe won pe won fe sadura fun e o won de se adura na ta mo pe pelu ogo olohun adura na ti gba o de ma gbade le ni
0: o da e ti soro awon to ye pe won fe ka iwo lagbara awon to fe ko se owo nko elomi wa to ye pe iwe kolo na ti e ise owo lo fe se abi owo lo fe se kini eto ti Desmond se fa awon eyan bi won o seto fa awon irufe awon eyan be
1: oriji seto lo wa lowo honorable Desmond gege be asimo ti a ba gbo oro to so ninu awon iwe iroyin ti ori afefe eleyi ta pe ni social media awon na so sibe pe awon company kan wa suru lere ti won jo ni ifowosowopo awon to se tailoring mechanic hairdressing all manner of vocational training ni won ro lowo ki se pe won ro lowo le lasun lenu gba to nko se yen won fun won ni owo die owo ta ma fi lo bi se ta tun fi jeun ngba ti won de se tan gbogbo won ra inise fun lati le ma sise ti won ti ko se awon ti o je odo wa ti won ni to wa ni to le wa moto wa okada wa maruwa world mesan la ni moto Lagos ride mesan honorable Desmond to se fun awon eyan suru lere lati je ki ile aye won ko tun dara si keke maruwa aika iyen
0: ko lonka
1: repete ni lo se eto eko ofe o po repete lati so ni gbogbo pe won empower awon eyan lati je ki won sori ile. Do we talk about football? Eto awon omo wa tun gba ball
0: ile daraya
1: nigba to ma kokko wole a se eto kan ton pe ni honorable Femi Gbajabe Abela football tournament gbogbo world mesesan lo se
0: lo kopa nbe
1: pa ninu ere idaraya ye
0: eyan ra suru lere e ma wa gba t-shirt bon de femu ti o ko yi balaza ni Lagos o de je ka doke lona ki won mumi ki ofun le lo gerege

Redmi A7 Pro lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wà á jẹ̀gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohunkóhun bá ṣe Screen Redmi A7 Pro, ọ̀fẹ́ ni a bọ̀ tún ṣe. Kò tán síbẹ̀ o, 50% data ni wà á tún jẹ àǹfààní rẹ̀ láàrin oṣù mẹ́fà. Odidi oṣù méjì ni wà á tún fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́. Ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro, owó rẹ̀ kò ju 126,300 naira lọ.

0: gbogbo ara ni fowo se ikejo re gbo alauso pe bi gbogbo ilu eko patapata ti eyin eni olorun te nife lati ma gbadura o ti ja o bi agbayanu isojo lojo meji gbakota olorun to wa iranse re pastor tayo ayodele gbe kale akori isoji divine visitation ibewo latoke wa ozi ati friday ose yi lo ma waye o labe olugbalejo agba pastor tayo ayodele ibi isoji under new bridge ni waju ikeja local government ikeja lodge ni ilu eko ni o agbo marun abo irole ni isoji ma bere lojojumo tabi ke darapo mo olori ero ayelujara facebook at ayodele tayo tabi csc zion family wa laye ni ekunrere epe pastor tayo ayodele sorry number won yi 07036917505 tabi 08055473420 jesus christ ni oluwa egba be
1: ko se magbo bbc yoruba
2: mo ti se wele orin kiko o fun osu meji bayi
3: nigba wo lo bere se orin kiko
2: emi ke akorin takasufe davido lo so pe ohun ko ni ro di orin mo osu meji
3: so ti bere se mi ni abi ki lo mu ko gbe igbese yi
2: kan soju opo bbc yoruba ti o ba fe mo
3: nkan sele lasiko yi o
2: ki lo tun sele
3: odobirin omodun mokanin logun kan ni won ti ri oko re ninu yara re nilu osogbo
2: awon alabagbe kemi sola to do lo gbe so pe o ti tu ojo meta tawon ti ri odobirin na gbeyin
3: won ni orun to nbu jade lati nu yara re lo je ka won mo pe o ti ku sinu ile
2: obe ati nkokan to wa ninu ikekekere kan ni won balegbe olopin na
3: ikudoro ikuseka
2: gomina ademola adeleke ipinle osun ti ba won ebi awon eyan lo esa oke ati gogo omo ejesa lapapo kedun ipakoda oba adeyemi adediran to waja
3: adeleke sapejuwe oba adeyemi gege bi eni to feran ilu re to si ku opo eyan mora
4: ekan ti wa lori bbc.com/yoruba
5: tó o bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́ eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú uatd èyí ló lò ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó mọ dá àwọn èèyàn lọ́rùn iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú uatd nìyẹn tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú tó o bá fẹ́ dènà àpòpòrò yọ̀rọ̀ eyín tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu ọṣẹ ìfọyín eléèdú uatd èyí ni kó lo a máa mẹ́yìn le bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́ ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè nàìjíríà àtàjọ nafdac fòǹtẹ̀tẹ̀ ó sì lè ríra káàkiri àwọn ilé ìtajà ọṣẹ ìfọyín eléèdú uatd èyí ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́

lẹ́mí ládúpẹ́ fún ọlọ́run àfẹ́mí ìmọ̀re hàn kí ọba tó tó kí à ń kí ọba tó tó kí lọ́lọ́run ọba ọba tó ṣàánú wa tó fi ṣe ṣọ wa láti jẹjọ títí dèní òun náà màá lọ́pẹ́ tọ́ sí gbogbo ọjọ́ tó bá ń dúpẹ́ náà ọlọ́run máa jábọ̀ àwọn dúpẹ́ túláàsì ìkí ọlọ́run ọlọ́run kó máa bá ànábùwà muhammad tọ́lọ́run fi kẹran sí gbogbo ayé ànábùwà muhammad tọ́lọ́run fi àánú sí gbogbo ayé pátápátá olùwàbà wa ṣe àlékún kí àlékún gẹ fún ànábùwà muhammad náà gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ọlọ́run bá yọnu sí wọn bàbá wa tí wọ́n dá ìjọ yìí sílẹ̀ ọlọ́run bá ṣe àlékún kí àlékún gẹ fún àbá mọ̀lánà muhammad mustapha adéyìn abdulkader ọlọ́run bá ṣe àlékún kí àlékún gẹ fún bàbá wa sheikh ahmed mustapha awelenge tí wọ́n gé àfa àwọn ọlọ́run bá yọnu sáwọn náà bàbá wa sheikh adam abdallah ali alori àlékún kí àlékún ọ̀nà ọlọ́run jó máa bá wọn bá wọn lájẹ́ àgbà ọlọ́run bá àforíjì ogun àti wọn ti lọ nínú jamoi yẹtù sọ adáì ọlọ́run bàbá ẹlẹ́wọ̀n kò máa sin bàbá wa ọ̀tún ọlọ́run bá gáfara gbogbo wọn bisimilahi kul uwallah bàbá mudiru market bàbá fadilatu sheikh muhammad habibullahi adam abdallah ali alori ọlọ́run bá a ṣàlékún àlàáfíà ara wọn bá a ṣàlékún ìdùnnú ọlọ́run ọba fún wọn gbogbo àwọn tọ́lọ́run fún wọn lọ́njẹ́ ní àlùbáríkà gbogbo ètò mọ́rkàsì náà ọlọ́run máa jò dànù wọn lọ́wọ́ bàbá sheikh abdulkadir kíni gẹ́gẹ́ ọlọ́run bá a ṣe dáadáa bẹ́ẹ̀ fún wọn bàbá sheikh musa agboola ọlọ́run bá a ṣàlékún àánú ẹ̀ fún wọn ọlọ́run bá a muhammad muhammad rasulillah sallallahu alayhi wa sallam ẹni tó wá ń ṣe olùgbọ̀wọ́ ètò yìí ọlọ́run máa jò dànù wọn lọ́wọ́ àtàwọn ọmọ wọn àtìyàwó wọn tán jọ ń ṣe náà ọlọ́njọ́ máa wà dáadáa ṣàlékún àánú ẹ̀ fún wọn ṣàlékún ìrọ̀rùn fún wọn ṣàlékún gbígbàdúrà fún wọn gbogbo àdáwọlé wọn ọlọ́njẹ́ kò tún máa yọrí sí dáadáa ọ̀làlá haúlẹ̀wàlà kù wọ́tá ilà abẹ́là ilà àlè ilà azim náà má dúpẹ́ fún ọlọ́run lákọ̀ọ́kọ́ à á ṣe àlékún àdúà fún bàbá wa fadilatu sheikh adam abdallah alori bàbá dáadáa bàbá tó ṣe yí pé bó ṣe wọn ọlọ́run ló máa ń ṣe ẹ̀dá ẹ̀ á ṣe àwọn kan lẹ́ṣà lórí nǹkan kan ó fi ìmọ̀ ó fi ṣàwọn lẹ́ṣà ọ̀tọ̀ ni kéèyàn mọ́ ọ̀tọ̀ ni kó lè kọ́ọ̀yàn níbi kíkọ́ọ̀yàn náà ó tún ṣa bàbá yìí lẹ́ṣà níbi títọ́ ọmọ ó ṣàwọn lẹ́ṣà wọ́n wá pé 34 years tí bàbá náà ti jáde láyé bàbá sheikh adam abdallah ali alori babalágége tàná ọlọ́run ọbẹ̀ bá a ṣàlékún yọnu ẹ̀ fún wọn bá a ṣàlékún àforíjì fún wọn ọ̀la ànábùwà muhammad ó dá a lójú pé tó bá kan hàn kúlú ọ̀la ò tí yé ọmọ kí ó ti ké ká má ti sọ ọmọ ọmọ tọ́wọ́ ọmọ ọmọ làwa àwọn ọmọ kéwú gan fúnra ara wọn tí wọ́n ti ṣe ládùúà ó tó kí ìrìnsìrògbé àbá kù síbi kankan wájú ọlọ́run tẹ́lẹ̀ náà àmọ́ ó tó kálékún àforíjì ti bá wọn kọ́lọ́run kó bá a ṣe àlékún àforíjì fún bàbá náà èèyàn ò ní ka tíra wọn tó bá wùú sọ́tún lọ sósì á kí wọn pé bàbá yìí ṣiṣẹ́ níjọ́ tí ò sí jẹnẹrétọ̀ níjọ́ tí ò sí rìchágébù lamp níjọ́ tí ò sí sólà ó ti ẹ̀ wà àmọ́ kò sí lọ́dọ̀ tí wọn àtọ̀sán àtòru wọ́n fi ń pe ọlọ́run wọ́n fi ń báwọn islam ṣe ní kú báwọn islam ṣe máa yẹ sí òun ni bàbá yìí fi èyí tó pọ̀ dúnú ayé wọn tí wọ́n fi ṣe kódà gbọ́ kankan wọ́n ní kan náà ìyàwó ń sọ yìí pé tí bàbá bá wà ń sitting room níjọ́ míì lóru téèyàn bá wọlé ràn nímọ̀ kódà kéèyàn pé wọ́n lè tètè má gbọ́

ibi n tọ́ yẹ wò ibi research tọ́ n ṣe ibi nkan tọ́ fẹ́ kọ́lẹ̀ ibẹ̀lẹ̀ ni wọ́n máa wà àwọn tẹ́ fi máa mọ̀ kó wọn sùn nígbà tán bá lagúlẹ̀ tán ń wo tíra tán fi báyìí kọ nǹkan ibi tẹ́ wọn wà nìyẹn nítorí èmi kọ́lọ̀hún wọlé ànábì wa muhammad kó bá wa ṣe àlékún kí àlékún gẹ̀ fún bàbá dáadáa yìí ó wọ́n sì lílá iṣẹ́ ìka adam bí alẹ́ lọ́kọ́ ọmọ tí bù ti sá mọ́ akudu sukọ diswali deyi wàbùjá wọn mi ń ká sàlámà gbogbo nǹkan fi sílẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ àlékún kí àlékún gẹ̀ ọlọ́mọba ṣe fún wa ala bisimilahi rahmani rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad attahiyatu lillah adh-dhakiyatu lillah at-tayyibatu salawatu lillah assalamu alayka ayyuhan nabiy wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin Now, I do go for long. As you go, Aji, Lawai, I want to like the cutting bira. I want to come palema. I want to come lolly me. I want to come lolaro. I want to come lolaly. I bear along. Bawa shani hagam maburura. Was Sayan Mashkura. Ben Colomba, Chef Mugon, Maga Contonson, Dari Mawali, Gekorio, Bidada, Gekori Shah, Sheikh Bidada, Ola Nabua Mohammed, Bayaban Loma Kabai, Agagal, meet your travel, Joe, what plane, eat, book, book, boring, I do, Larry, a cozy grain, and tell me about Lavai. I mo bi to nlo bo ti ri akemi oke agaga won ya mi awon mo ti e lo to mo wa dagbere latari kon ti dagba awon akemi oke pe eh olorun je o de dada olorun je o de dada ni sale kon kan wa mi bayi iya wa na olorun ba yonu si won omo kan so na olorun ba fun won aji sewu olorun ba lo re mi won ọmọ ẹyẹ kan àgbàlagbà ọmọ táwí ọmọ tiẹ náà ti ń bímọ o mo bá lọ ági ṣẹmọ yìí pé ẹlòmíì wọn ti fi ṣe òun kì í fúnyàn ní ròó dùnú gbogbo ẹni tó bá ṣoríire ẹni gbọ lẹnu ẹ kò sọ nǹkan lágbájá máa ó máa ṣílé lágbájá máa ń kọlé lọwọ lágbájá máa ó máa tẹra mọtò ẹ ní gbọ lẹnu ẹ àfìró ìbànújẹ ẹni tó kú sómi ẹni tó dáná mọkọ lẹnu ẹni tó kọ ẹnu ọ̀kadà ẹ a máa gbọ́ lẹ́nu ẹ lọ́mọ àfiṣẹ́ burúkú rán mi o àsìkò tó wà mọ́ka wọn lẹ́nìkan kú lọ́wọ́ àbí nǹkan kan bẹ́ẹ̀ ló bá lọ bá yà arúgbó ló bá ní àmá ọlọ́run kó máa ṣáwọn tó lọ dé wọn bá láwọn kan kú lọ́hùn ṣọ́ọ̀kì páwọn kan kú lọ́hùn ìyá tó lálàáfíà dáadáa tẹ́lẹ̀ tọmọ ń pè é páwọn ti dọ́hùn ṣọ́ọ̀kì yẹn ó wí kìnìyà yìí débi pé ìyá táwọn kan fílẹ̀ tó ń jáde lọ pàtó máa dé ìyá kan fẹ̀yìntì ni wọn bá ń bìyà lágbájá ló wọlé lónà àwọn kan kú mọ́ka ẹni kó kò ń sọmọ tí yìn kò ń sọmọ nàìjíríà lẹni tó kù ìyá ò dáhùn ìyá tó ti dàgbà làwọn tó wà nípa pé ọmọ pé ṣe fídíò làwọn bá ṣe fídíò ó ń ju ọwọ́ sí ìyá ìyá ní ń ju ọwọ́ ṣé wọ ni ẹ mọ̀ pé ṣọ́ọ̀kì tí níìsì yẹn ti dé báyà yìí ó ti kọ̀ǹdẹ́mù ya ara àyà yìí ò yà mọ́ títí tọmọ fi dé ìbẹ̀rù gbogbo pé hey ọlọ́run ṣe ọmọdé báyẹn èmi rè inú ìyá dùn ìyá tún ní àbóhùn lálàá ṣẹ̀mọ̀ àgbàlagbà ó ní tó ń bá àgbàlagbà tára yàn ní ìgbà mọ́ kò oṣù kan tán dé ìyá yẹn jáde láyé látàrí ṣọ́ọ̀kì yẹn ẹ̀rú a máa bá òbí níjọ́ mi tọmọ bá rìn ìyá kan jẹ́ tọmọ jẹ́ ń ṣàdúrà mọ́ka.

to lo haji le to se pe won ti mura won lati bi bayi pe ore la wa ni ati ajo ma wa ajo ma wa ibi to tin giyan si nkan lori nkan mi ti o wulo bayi lori nkan mi ti o tokan giyan le le lo mi tun ti pada di olodi ara won agent ta won se yi a oni bere nla lo bere yi o ere kegi ki lo mu ero nu de bi irun to n so yi oni emi na bi e tori pe mo mo eleni re boye mi nkan lo wa nse daada yi si ni awa le so oni awon oga won kan wa n to n gbe yi won dise yi o da mo ni bi sala lagi oni awon ti won gbe yi daada o po won so won pe ah yo ri be tori asiko se gangan fun are eyan gboro saburu eyan gboro se katikati eyan gboro duo dede pelu olohun atanabi won so ara asiko yi elomi na o agent won yi o gbowo olowo ko muse won dogongo ẹ̀rọ mi náà àwọn ẹgẹ́ǹtì wọ̀nyí ìrọ ni ọmọ ọ̀rọ̀ yẹn pa tí ò dá tí ò dá ẹ̀rọ mi ó gbowó lọ́wọ́ àwọn èèyàn ó sì sá lọ mo ní sórí oṣù yẹn gbogbo oṣù wájú yẹn gbúra rẹ̀ gangan fún rẹ̀ kì í ṣe oṣù téèyàn ń ṣe ọlọ́run béèyàn ṣe ọlọ́run látàrí èèyàn yóò gbẹ̀sán bú káwọn ẹ̀ tí wàá sọ pé iṣẹ́ hajj iṣẹ́ ńlá ni ibi tó ṣe pé ní ọkọ bá ti sọ fún yàn pé òun lọ hajj báyìí kódà kó ti lọ rí ẹ̀mí ò ní síbi kankan mọ́ ọ̀hún yẹn lẹ̀mí ẹ̀ máa wà àbí tó wá jẹ́ pò kí nìkan ló kù mo ní kọ́ wa sọ fún yàn pé ìjọba ilẹ̀ máa lọ tó sì mọ̀ pé bí ẹ̀kọ́ náà máa lọ ìwọ ló sọ wọn pé tẹ bá ti dọhùn 5-star hotel ni máa kó yín sí 3-star ló kó wọn sí a máa fún yín lóúnjẹ lọhùn ẹ fún wọn lóúnjẹ ibi báyìí lè máa dé sí ní mìíràn ọ̀tọ̀ níbi tó ń dé sí mo ní àwọn èèyàn máa fẹ̀mí ṣe pé a máa fẹ̀mí ṣe pé ó wá ń wò mí báyìí ṣé wọ kì í ṣe rú ẹ mo ní gbogbo ẹni tó bá ṣe rú ẹ táwọn aláìláàjì bá rọ ní èpè kò ní bọ́m̀bẹ̀ o wà á dákẹ́ mo ní gbogbo iṣẹ́ yìí oṣù yẹn ní agbára kámá ti wàá sọ àyè ibi téèyàn ń lọ lóhùn wọ́n yà lẹ́mìí àlóhùn bẹ́ẹ̀ lọ́hùn kò gbà ẹbí jẹ́ kí nǹkan míì tó wà lẹ́mìí ẹ bèrè aburú mi wo ló ṣe mo ní torí náà tí wọ́n bá fẹ́ látúbọ̀ tán rí ṣe dáadáa abiyamọ ṣòwò ń jèrè ni ọlọrun ò ní ká ṣòwò ká má jèrè ó ti mèrè tó fẹ jẹ services yẹn ṣe dáadáa fún wọn àti ríyàn tó sọ fún tó sọ pé òun máa kó wọn sórí emirates a rí ìkìlọ lọ dáwọn èèyàn sí àwọn bá ti wá emirates ní tọmọ bó ṣe máa ń rọrùn sí tó wá lọ dáwọn sáré ìkì wọn kọkọ sáré wọlé náà oríṣiríṣi nǹkan ló jẹ kókó ṣẹlẹ̀ sí wọn inú wọn ní dùn gbogbo àwọn mùsùlùmí ayé ẹjẹ àmọ tó ní oṣù yìí o oṣù àbẹ̀wò lòun náà o oṣù téèyàn ò gbọdọ̀ jà ni o oṣù téèyàn ò gbọdọ̀ wà pò kí ni o oṣù téèyàn ò gbọdọ̀ ṣe aburú ni o kò sí àsìkò táburú dá tẹ́lẹ̀ ṣùgbọ́n náà máa ń fún wa láwọn graces kan pé ẹ̀jẹ̀ jẹ́ ká táburú ìbá ti pọ̀ lára wọn káwọn káfọ́n àsìkò kan ó kẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí wọ́n á lè mọ́ra wọ́n á lè bọ́rí níbi tí ò dá kọ́lọ̀ kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa àti ilé ó gbọ́dọ̀ láníyàn rí tó bá dọ̀hùn náà àníyàn rí ẹ ó tún gbọ́dọ̀ pọ̀ sí ó gbọ́dọ̀ láníyàn aláràfáà mi láti láti bíbáyì nábà wọn pé kokéènì bí lọ obìnrin kan 134 years 135 years náà máa.

0: 45 ni won sa ati 45 ati 35 ari 25 olorun ma je awo ewon
1: amen
0: esin esin ni yen na lawon joba ni o da boya ko shengi oruko e ko prison ko so the correctional center olorun ma je awo ewon
1: amen
0: te ba so be le ti yoba ni adape oro ni a lo lo ewon Olorun ma se wa lele won.
1: Amen.
0: Ma gbe se won na le wa lowo.
1: Amen.
0: Ola Nabi wa Muhammad. So gbogbo en t'Olorun ba kadara ajimo. Atawata wa nle. Idi ti ti wa bi se pere ni pe ile la wa wa. Ibi ti ti won lagbara si ni pe tawun fi gboro saburu. Ton gboro roro kuro. Ton gboro wa pele pele ni pe aye ibi ton lo yen. Aye abiwo to lagbara. Titi wa ba ge merin ti won ge marun abi mefa tori bi ton lo lo fa be o aniyan to ma da lati ile o gboro ja niyan re mo wa lodo baba wa kan lana ora na yi mi o won so wa gi eyan otorin demi lori won fun eni kan ba pe won lo ba so pe won ti send the message si won kan wo pe 9 million ko 19 million lo wa give
1: la
0: mo doko ti baba yen bayi mo ni sa elo le ku fun mo ti fun 9 million o baba wa ren to lo ti dagba baba wa ren baba ti wa ni 85 bayi baba wa ren awa ni Sheran ta tun ni asha nu. Emi lo tun fe puro. Se o ko mi mo nti tun. Se an da won ba lo office mo. Ta won joko le. Se la kaya won to lohun. Ta won dupe folohun gbogbo gba. O tabi o ko tope loto. Ani ni sin ta ba ri so ti san wa bi o ti san o. To ba ti won o ti san ko wo yen wa. Ta won ba ti wa gba o yen lowo e. Bolohun ba ka dara ku o tun laagi. Dede bi o ba si lo. Ko nso wa won mo lati ma ran mo
2: akura
0: ko ti ku ni ti yo daran kale alquran so bi wa man yurid fi bi al ihad bi zulmin nudikhu min adhabin alim bo gbe ni ti o ba mo wa re to se pe iwa iwa bi iwa le mi ari gbo nkan mi ti o da bi wa nkan pa ro won yi bi an ta na gbe tramadol bi an ta na gbe kolos bi an ta na orisirisi nkan to ja si ni lásìkò yìí ọlọrun ni ìyà tó ìyẹ lẹtẹ lérò la máa fún tọwò kọlọ má jà jẹ ìyà kọlọ má ṣe wá lọmọ náà ọmọ àlìjọ́nà ni kọlọ ń ṣe wá àti lẹ́nu tó ṣe yí pé ági ló lọ níyàtọ̀ bá ó sì dáadáa àti lẹ́nu tó lọ ági ó ṣe yí pé ó lékún sí ní dáadáa ni bẹ́ẹ̀ ni kẹjẹ kí tiwa náà rí. Àti lẹ́nu tó ṣe pé njọ́ tó ti wà ń kékeré àwọn òròyìn wọn dáadáa. Bí kọ́nà gbá àwẹ̀ ńlé kọ́n lọ já àwẹ̀ lóṣòdì. Kí wọ́n gbá àwẹ̀ ń sùúrù lé kó sì lọ kó wá búkà tó da lóṣòdì. Àbí kẹjà tó ti gbé wọn mọ̀ ọ́n. Ọlá ti kékeré ti ń ṣe o. Iṣẹ́ ọwọ́ ẹ̀ gan-an náà mọ̀. Ó wá ń ìkéjì ẹ̀. Yẹn wọn ara àwọn èèyàn mọ́ka àwọn ọmọ tí ò tó àtàwọn tó ń tó ló bá bínú ló bá lọ báyìí. Ìwọ ara àwọn èèyàn mú ni ájì òun ṣe gbá òun ṣàwo kí lòun ṣe fún ẹ kí lòun ṣe fún ẹ ìyẹn ni ìwọ tí wọn ò dúró délé. Nígbà tá a ti wà á secondary school láti kékeré lo kó ń gbà àwẹ ọlọ́run nìkan ló mọ̀ tó àsìkò yẹn ni ti níyàwó lé o irin ẹsẹ ò mọ ó ní. Kó ṣàrọ̀hún kí ló kàn pẹ̀lú ìrìn ẹsẹ̀ wọn ọ̀mọ́ kó fún wọn àtọ́lọ́hún lẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní dààmú yẹn yẹn bá ran ní hajj ìgbà tó darí dé láti hajj títí tó fi lọ bá ọlọ́run ìrún ẹ̀ ò já ní wákàtí ó sì yí padà ó dẹ̀ tó ṣe pé kí gbogbo ìtọ́jú kò báyìí máa mú rọ́ọ̀gì á tẹ̀sẹ̀gbẹ̀ kan ń kírun ẹ̀ lọ ni tẹ̀sùbẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ gbogbo wa ẹ̀ ó yàtọ̀ tẹ́ntọ́ran náà mọ̀ pé kò ní pẹ́ lọ bọ́ lọ́wọ́ ẹ̀.
1: Allah.
0: bikalukuwa kabes ni shedada kama uwari kama sorori awata alo haji isheri dowa wa awon ti won lo pele pele dowo ti won na alara fa mi nte lo se lohun ko yen nde fe gba lodo olohun be ba ro towo ewo ti wahala ma ba so mu aji pele pele kan o si be di tan ma eyin alala ji be di ten lo risu lohun bi sare
1: Allah
0: bi ta won mo school yen be di awon mo boarding boya e tun fe to bi lo keke bo ti mu o ba to bi fakia fakia Olorun ba be se to ba gba ara kan to le bed meji po ko si ba life nbe abi to ba lowo gan to lo gba won awon suit abi ki me gba won yen amo to ba gba alalagi we ta wa nlo e ta ti lo bed e bayi eyin merin le le wa nu yara mi o abi to ba le so wo eyan merin yen na ma fi won kan sibe koda ni mi na abi kaluku se nsun awon ton lo lo tent enemy na na ibi ton joko si na na tun kini e ma tun transform lo ma di bed elegbe kan na
1: Allahu
0: Akbar so aye nla ni won ni kulu sawa sawa wo kaluku pa kan na gbogbo en to ku pa kan na ni mle na na ri won bo ko se tan file nu ategun olo ma pa bayi
1: amin
0: ola anabi wa muhammad ni jo la o ma lo ni jo la o ma lo

ẹni tó ń ṣe olùgbọ̀wé tó yí ọlọ́màjàn rárẹ̀ májàn mọ̀ nira bá ṣàlékún dára fún àtàwọn àtàwọn àti gbogbo ẹni tó ń gbọ́ náà àlékún àánú ọlọ́run jó máa bá gbogbo wa subhanahu rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin alhamdulillah.

ìpèsè ìrun magreb ní ẹtẹ́tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́ jọ̀mọ́ láti kí ìrun magreb náà ìrun jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrun àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrun náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ ládá ti ń bẹ nínú ìpèsè ìrun náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálẹ́ kíámà aláhùmá àmì

0: kalẹ akojọpọ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ yìí láti lè ṣe bond fm 92.9 ìlú ìkẹjọ láti ròyìn ṣáájú ẹgbẹ àwọn kókó tó wà nínú ìròyìn ọhún iléeṣẹ akólẹkódọtì ìpínlẹ èkó lọmà pè fún àtúntò àlàálẹ ètò ìkólẹkódọtì ìpínlẹ èkó ìjọba ìpínlẹ èkó gbé ìgbésẹ láti mú kí sísan owó orí rọrùn àti bíbẹ gidina gbígba àwọn owó tí kò tọ lọwọ ará ìlú iléeṣẹ aṣọbodè ilé wa ṣètò láti máa ṣe gbogbo àkọsílẹ rẹ pẹlú ìmọ ẹrọ ìgbàlódé láì nílò tákàdá mọ adarí ẹgbẹ alátakò lórílẹèdè south africa pè fún ìkọwé fipò sílẹ ààrẹ orílẹèdè ọhún ramaphosa wáyé ròyìn ọhún lẹkùnrin látẹnu abiodun fọlọrunṣọ àjọ tó rí sí ìkólẹ kódọtì nípínlẹ ti èkó lagos waste management authority lasma ti ní ó pọn dandan láti tún ṣe àtúngbéyẹ̀wò àti àgbésókè àlàálẹ̀ ìkólẹ̀ kódọ̀tì ìpínlẹ̀ èkó láti lè bá wàhálà tó ń jẹyọ lásìkò ta wà ìmù ẹni tí ó jẹ ọgá àgbà fún àjọ lọ́mà ọmọwé múyọ agbadegẹṣin ló sọ̀rọ̀ yìí ó ní láti ìgbà ìṣèjọba gómìnà tẹ́lẹ̀ rí babatunde rajin fasola ètò ìkólẹ̀ kódọ̀tì ní ìpínlẹ̀ èkó jẹ́ àjà balẹ̀ ni wọ́n ṣe nígbà náà o ó ní bí àwọn èrò ṣe ń rọwọ ìlú èkó sí tí àwọn ìgbẹ́ ń dìgboro tí àwọn àkìtàn ń di ọjà náà ló jẹ́ pé a tún gbọ́dọ̀ wá ọgbọ́n orin tuntun dá o ó ní ní báyìí àlàálẹ̀ tí wọ́n pè ní master plan fún ìkólẹ̀ kódọ̀tì la gbọ́dọ̀ ṣètò rẹ̀ lórí ọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún sásìkò ta wà yìí nípa pípèsè àwọn irinṣẹ́ tó bá gbà mú ọmọwé gbadegẹṣin tó wòye pé ọ̀nà tuntun náà ni láti ṣe àtìlẹyìn fún ìdàgbàsókè àwọn iléeṣẹ́ lábẹ́lé láti rọ̀ wọ́n láti bí àwọn náà yóò ṣe máa ṣe àwọn èròjà ìkólẹ̀ kódọ̀tì bíi ọkọ̀ èyí tí wọ́n fi ń kólẹ̀ kódọ̀tì tó máa ń rin ìdọ̀tí pinpin àti bí wọ́n ṣe tún máa ṣe àwọn kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta èyí tóun náà tún jẹ́ yóò máa rin ìdọ̀tí pinpin tí a mọ̀ sí compactor ó fi kọ́ rẹ̀ pé àwọn ń fojú sùn ọjọ́ ọ̀la ìkólẹ̀ kódọ̀tì ìpínlẹ̀ èkó tó jẹ́ pé wọ́n máa lò ó fáwọn nǹkan mèremère àti bí wọ́n ṣe máa sọ ìdọ̀tí dowó ọmọwé gbadegẹṣin tẹnumọ pé àjọ lọ́mà yóò máa tẹ̀síwájú lórí àtúntò torí pé bí ayé bá ṣe ń yí náà ni wọ́n fẹ́ máa báyé yí o ìjọba ìpínlẹ̀ èkó ti ní àwọn fẹ́ sọ sísan owó orí di ìrọ̀rùn fún aráàlú àti bíbẹ́ gidina àwọn owó tí kò tọ́ tí wọ́n ń gbà lọ́wọ́ aráàlú nípa títọ̀ sí ojú kan kó lè wò ó lórí gbígba owó orí látorí ẹ̀rọ ayélujára bí ajere tí a mọ̀ sí electronic payment wọ́n ní eléyìí náà ni yóò tún ní ìjìyà fún àwọn tó yẹ pé wọn kì í san owó orí o gẹ́gẹ́ bí abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lóye mudashiru ọbaṣà ṣe sọ nígbà tí wọ́n kéde rẹ̀ sí etí aráàlú nílẹ̀gbìmọ̀ aṣòfin lórí èròǹgbà wọn láti ṣe òfin tuntun èyí tó jẹ́ ti owó tí wọ́n pè ní a law to enact the lagos state harmonized taxes and levies wọ́n ní eléyìí náà ni yóò jẹ́ kí ìgbà owó orí ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn ìjọba ìbílẹ̀ rẹ̀ kó rọrùn sí abẹnugan tó ní igbákejì òun abilékan mojísúlá miranda ni kó bá àwọn tó kójọ náà sọ̀rọ̀ ṣàlàyé pé gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ti dá sí ọ̀rọ̀ nípa àbádòfin ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nílùú aṣòfin ìpínlẹ̀ èkó alàgbà naim adam ó jẹ́ kó di mọ̀ pé àwọn kan ń gba owó orí tí ìjọba ò fọwọ́ sí o tó jẹ́ ìfẹ́ inú ara wọn ni wọ́n ń ṣe ó ní àwọn eléyìí àwọn ò mójútó ọ̀rọ̀ wọn nígbà tóun náà sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń rí sí ìpawó wọlé nílé ìgbìmọ̀ aṣòfin ti èkó tó tún ṣojú kòṣọ̀fẹ́ ìyẹn alàgbà fẹmi saheed jẹ kó dẹnumọ pé àwọn àǹfààní èròǹgbà wọn náà ni láti rí pé inú owó orí sísan ní ìrọ̀rùn fún ará ìlú tí wọn ò ní máa gba àgbàtúngbà owó orí lọ́wọ́ àwọn ará ìlú.
1: owó orí tí a fẹ́ papọ̀ ní èkó yìí ó máa jẹ́ kí a rí wípé abojuto abojuto eka to npa owo o ma ri wepe a je ki otito ko wa ninu bo se npa owo o ma je ki eyi ti isiro owo ko wa o de ma je ki ara ilu gankan ni gbekele ninu bi a se npa owo ori eleyi tu ma fun ijoba ni anfani lati je ki aimoye eyan ti won won fe ni anfani ati san owo ori abi ti won
0: lára àwọn tí ó dá sí ọ̀rọ̀ ọ̀hún láti rí kọmíṣánà fún ètò ìṣúná alàgbà àbáyọ̀mí olùyọ̀mí àlámọ̀ pàtàkì kìsì gómìnà lórí ọ̀rọ̀ owó orí àti ìpawọlé alàgbà ọ̀pẹyẹmí ògúngbọ́ alága fún àjọ tó ń pa owó orí wọlé nípínlẹ̀ ti èkó alàgbà ayọ̀ subar àwọn aṣojú àwọn aṣírò owó ilé wa tí a mọ̀ sí association of national accountants àti àwọn aṣojú àjọ ICA àti àwọn lẹ́kọ̀ọ́ lẹ́ka tó rọ̀ mọ́ ti ọ̀rọ̀ owó orí o. Wọ́n ti pè fún ìjọba lẹ́ka mẹ́tẹ̀ẹ̀ta àti aráàlú lójúná àti pé wọ́n ṣe àwọn ètò tí ó pèsè iṣẹ́ fún ogunlọ́gọ̀ ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè yìí láti lè jẹ́ kí ọwọ́ wọn kó rí iṣẹ́ ṣe torí pé wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lè ṣù ń bẹ̀ lọ́wọ́ o. Ìpè yìí ló wá láti ọwọ́ ọba tìlú Èkó ọba Ilúwọ́nù Babátúndé Àrẹ̀mú Ṣọlálé Akíọ́lú nígbàtí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àfihàn nígà ìdúgọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí a ṣe lè ṣẹ́gun ti àìsíṣẹ́ fáwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí ọba Akíọ́lú tó ṣàpèjúwe àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n sì máa ń ṣe àṣeyọrí nínú iṣẹ́ tí wọ́n bá dáwọlé o. O ní ọba ní ó jẹ́ ohun tí ó kọni lóminú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí ni wọn ò ríṣẹ́ ṣe.
2: Election ti kọjá o gbogbo àwọn tán tẹ̀lé yín torí ohun tán fẹ́ jẹ́ ń bẹ̀ nù ń wá o kò ń ṣe pọ́n nífẹ̀ẹ́ yín dénú o kẹ wo abẹ́ṣe máa dáṣẹ́ àgbẹ̀lẹ̀ dáṣẹ́ oríṣiríṣi lẹ̀ káwọn náà dẹ̀bi pẹ́yà láti ṣiṣẹ́ majority àwọn tán tẹ̀lé wọn àwọn fẹ́ nǹkan kan ṣe o ọ̀ráìsà ayé ti kọjá gbogbo yẹn o.
0: Ọba Akíọ́lú ní àwọn ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà yóò borí gbogbo ìṣòro tó ń kojú rẹ̀ àti pé Nàìjíríà yóò gba ipò rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè àgbáńlá yìí o. Iléeṣẹ́ aṣọ́bodè ilé wa ti fẹ́ rí pé wọn ò ní lo tákàdámọ́ etí ègbó ń pè ní paperless ní báyìí gbogbo àwọn àkọsílẹ̀ wọn lọ́fẹ́ kó jẹ́ ti ìgbàlódé nípa rí pé gbogbo eléyìí yóò tún mú káràkátà àti ọrọ̀ ajé kó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ sí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ ọ̀gá àgbà fún ẹkùn kínní ìyẹn tí a mọ̀ sí zohe ti iléeṣẹ́ aṣọ́bodè ìyẹn muhammed babadéndé náà ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ o nígbàtí wọ́n fọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú àwọn oníròyìn wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ náà wáyé láti ọwọ́ àwọn adarí àjọ aṣọ́bodè ilé wa ìyẹn alàgbà bashir wálé adéníyì wọn níléeṣẹ́ aṣọ́bodè pẹ̀lú ọ̀gá wọn náà ló ṣàlàyé pé bọ́gbọ́n ṣe ń rewájú tí mọ̀ tún ń re ibi ìjìnlẹ̀ káwọn máa lo tákàdámọ̀ kí àwọn máa ṣe gbogbo ohun tí wọ́n ṣe lórí ayélujára bíi àjèrè. Alàgbà Babadéndé ṣàlàyé síwájú sí o wọn ní ìgbésẹ̀ ọ̀hún yóò jẹ́ kí àwọn túmọ̀ nípa ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé sí tí ó sì ti mú iṣẹ́ rọrùn. Alàgbà ń ṣàlàyé pé iṣẹ́ àjọ aṣọ́bodè ilé wa pẹ̀lú lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí díjítà yóò fún wọn ní àǹfààní lórí àwọn òfin wọn tí ò tún ní jẹ́ kí èrò wìtìwìtì máa wá sí ọ́fíìsì tí wọ́n ti ṣe gbogbo tí wọ́n fẹ́ ṣe lórí ayélujára bíi àjèrè. Àkójọpọ̀ ìròyìn àgbáyé náà ló dé sí etí ìgbọ́yín láti lè ṣe ìbọn FM 92.9.

0: Àrójú aya mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ojojúmọ́ mà ní fòrú wọlé. Yabiliki, ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi.
1: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yìí ti sú mi. Ẹ wo, wọn ò lè ṣe.
0: Irú àrùwo ni ṣe, ọ tó lè jẹ́ ọ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá ẹ̀yìn ti rẹ ni? Bí àṣedédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi. Àìlè mọ́kùrò bò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ omi òrò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀
2: ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
0: tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn Abacia Center. Èyíkéyìí àìsàn tó lè máa bára wọ̀ yá ìjà tó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abacia Center.
2: Ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
0: olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street opposite Access Bank Abiodun Bus Stop ní Bajulaye Somolu Lekoo tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
3: 0806865584 lẹ́ẹ̀kan sí 0806865584.
0: Ká ìrọ̀rùn Abacia Center bàbá ológun ibà
2: ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
4: kò sẹ́lẹ̀.
5: Ẹ kú ilé làákàrà ilé ẹ̀rì wàhálà kéré ọ̀nà kábíyèsí làkọ́bà aládé mo máa kí yín o gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o gbogbo oníṣègùn ìbílẹ̀ ìwé a máa jẹ́ o. Orúkọ mi ò yí padà Olúmiidé Ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pè mí ní Olúmaìtì omi ẹ̀kọ́ ìkọ́ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ kí mi ò kí ń dédé wá tàbá sì ti wá mi ẹ̀kẹ́ ti mọ̀ pé a ti mú nǹkan tó máa ṣe ní àǹfààní wá. Mo ní àlejò onílágbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ń ṣe tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀ máa gbọ́lá tẹnu wọn kó má dàbí ẹni pé mò ń sọ àsọdùn. Ẹ mú kí ẹ kú àsìkò yìí o.
6: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí èyí tí gbogbo àwọn èèyàn máa ń pè mí ní ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn Abacia Center.
5: Ok bàbá ìrọ̀rùn nígbà kan mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
6: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́ bọ̀yàn lẹ́nu wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní iná ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
5: Alpha and Omega.
6: Bẹ́ẹ̀ni tẹ bá wo látìkò yìí láti ń bá yín bọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn ẹni tí ó ń wojú Olúwa pẹ̀lú oyún níní olóyún ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á Ọlọ́run sọ di rọrùn láti iléeṣẹ́ ìrọ̀rùn ẹni tí ó jẹ́ pé kò lè ṣe déédé Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo ẹsẹ̀ ń wo
5: gbogbo
6: ẹ̀ ń kú rírí ó ń kú rírí Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ wípé ó ń wò bàìbàì níṣe lára ń ta tí ó jẹ́ wípé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀ àti lè ṣẹ̀yọ́ rẹ̀ ó di wàhálà Ọlọ́run sọ di rọrùn ẹlòmíì yóò máa rìn lọ níṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò wàá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀
5: tí ń gún lẹ́sẹ̀
6: bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ di rọrùn ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa àrùn tí ń ṣe obìnrin ó yàtọ̀ sí ti ń sọkùnrin dókítà oníṣègùn bílẹ̀ tí ò bá dẹ̀ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé ò ń tọ́jú obìnrin kó máa tọ́jú ọkùnrin ó dẹ̀ máa jí rọrùn torí wípé ẹ̀kọ́ àkọ́túnkọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa lọ́lọ́ fi sọ di rọrùn bẹ́ẹ̀.
5: Mo ṣáà rò pé bàbá ìrọ̀rùn lórúkọ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀
6: láàrin
5: àwọn tó ṣiṣẹ́ ìṣègùn ìbílẹ̀.
6: Ó
5: dájá ìbẹ̀rẹ̀ báyìí sá ọdún kẹrin òde tẹ́tí wà lẹ́nu iṣẹ́ ìsà.
6: Ẹ̀ka rè é torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là á máa ìṣirú ẹnu là á máa ìṣiyọ̀ òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
5: Òkèèrè láti mọ ọbẹ̀
6: tí ò lépo lójú.
5: Yóò funfun ní ìlú bẹ́ẹ̀.
6: Bẹ́ẹ̀ni lẹ́yìn ogójì ọdún ni.
5: Kàbíyèsí
6: iṣẹ́ ṣe. Iṣẹ́ náà ni.
5: Ọba wa ni ṣé iṣẹ́ yìí tàbá wò náà 40 years ago.
6: Bẹ́ẹ̀ni
5: ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kan ìjàmbá sí tiẹ̀.
6: Kì í ṣe bẹ́ẹ̀ o abánilé ni. Àwọn bàbá bàbá ti wa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọhún àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí a máa tọ́jú èèyàn. Inú fi jẹ́ pé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sàn babaláwo gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ ló ni.
5: Ìbílẹ̀
6: ọlọ́dẹ ló ni. Ẹ tún lọ wádìí wò.
5: Èmi náà ti gbọ́rí.
6: Yàtọ̀ sàn babaláwo pé à ń dífá à ń ṣe kinní àyẹ̀kan wò. Rẹ bá fẹ́ ṣe oògùn ọlọ́dẹ ló ni. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbẹ ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà. Wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mi. Wọ́n pàdé àlùjànú ẹmọ tí ń jẹ́ iwin. Àwọn iwin yẹn àwọn yẹn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi pílẹ̀ pẹ̀lú wọn.
5: Ló
6: fi já pé ọlọ́dẹ ló lóògùn.
5: Bàbá ìrọ̀rùn yìí inú bí tùnà ti pàdé yín.
6: Ẹ káàbọ̀.
5: Báwo ni ọmọ bonni gan-an.
6: Ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹ Kẹ́rọ́mà àti Bàbá. bàtà tọwọ bí èso ní ọmọ ogun irú gbogbo àwọn irú nǹkan báyẹn àrùn ni tí àwa bá ti tẹwọ gbà lágbára lọlọ yóò di rọrùn.
5: Arábìnrin kan ti pè mí rí tí mo rẹ̀ wò pé ṣé irú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ àìmọye
6: ṣùgbọ́n
5: obìnrin yìí ó ní ti bá rí òun àwọn ọba àwọn èèyàn ńlálálá ló ń dá òun láàmú kó ń fẹ́ wọn ṣùgbọ́n ọkọ tó ń fẹ́ òun nífẹ̀ẹ́ òun fẹ́ filẹ̀ ṣùgbọ́n òun ò tí ì bímọ wá ní tí ò sí ohun tó bá fi lè fi ọkọ òun lẹ̀ ọ̀nà kò wá para ẹ̀
6: torí kíni
5: ó ní ibi tí àwọn ti ra ògùndé ìbílẹ̀ àti tí oní gbogbo tó ń ti lò pé nǹkan ọmọkùnrin ẹ lẹ ohun tó bá wà lórí òun báyìí ó máa sunkún ni ọkùnrin máa sunkún so mo wá wò pé wẹ́ bóyá tí n bá taari ẹ̀ sílùú ọ̀dọ̀ yín báyìí bàbá ìrọ̀rùn bóyá yóò lọ́nà àbáyọ iléeṣẹ́ iná ìkó nìkan ló wà ní sàkóso.
6: A wà ní Ìkòròdú ní ìlú Ọ̀fín iléeṣẹ́ wa wà ń bẹ̀.
5: Sáde mo ní Ọ̀fín sá fún gbogbo.
6: Tí a bá ti dé Ọ̀fín ẹ béèrè church bus stop Folúṣọ́ Adédèjì.
5: Folúṣọ́
6: Adédèjì nọmba 16-17.
5: Níbo wá ti iléeṣẹ́ tó wà ní tòsí wa ń bí ń pọ́sà.
6: Nọmba 25 Ọdúnlami street opposite Access Bank ní ìlú Sómolú gbogbo èèyàn lọ́mọ̀ wá bẹ́ẹ̀. Bàtà ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi 08068 68 68 68 58 58 84 84 08 0 0 68 68 65 58 58 84 84.
5: Adúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ bàbá ìrọ̀rùn èyí náà tẹ́ bá ń gbọ́ tẹ́ bá ṣàkíyèsí ohunkóhun ní àgọ́ ara yín lákùnrin ìjọ àsìkò tá a wà yóò gbà bẹ́ẹ̀ bí wọ́n bá ti kíyèsí kankan lágbo ara kó sì ti lọ́ ṣàyẹ̀wò pé bí wọ́n bá dákẹ́ ara yóò bá dákẹ́ àti ní dọ́run ká mọ́tọ́. Adúpẹ́ lọ́wọ́ yín sàpé àpè yín bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ wa ebi a máa jẹ́ o ìbò ẹ̀ dẹ̀ máa jẹ́.
6: Irú ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn olóbìnrin tẹ sọ yẹn obìnrin kan náà wá ó wà ní pé òun wọ ọmọ nígbà tí mo wá tún kwẹsàn sí ó wá di wípé kò se nǹkan oṣù rẹ mọ mo wá ní pé báwo lẹ ṣe ń wọ ọmọ ó ní òun ti ń wọ ọmọ káàkiri ohun ti káàkiri yẹn ọmọ kan lẹgbọn ọmọdé ọmọ wá nísìnyí nǹkan oṣù lẹẹkọkọ wá náà tẹ bá ti rí nǹkan
5: oṣù
6: á wà bọ sí lẹ́wù à ń wọ ọmọ so ó wá sọ pé wọn sọ bá ń fún gbogbo ibi tó lọmọ ní wọn à lè sọ bẹẹ fún ẹ gbọǹkálukú ṣe kọsẹ
5: ọtọọtọ ni
6: so eléyìí sí pé àlọdọ bàbá kan nígbà tí àrùn kan ń ṣe wá irọ kò rí bẹẹ ìṣègùn bílẹ̀ ó ti kọjá bẹẹ èmi ni mò ń já ewé ni mò ń wa egbò ni mò ń ká èso èyí tó bá sì jẹ mọ kí n gun màá gun èyí tó bá jẹ mọ kí n lọ màá lọ èyí tó bá jẹ mọ kí n ṣe màá ṣe àgbo ti wà nílẹ̀ firi tiẹ̀ ni wọ́n bá dọ́dọ̀ mi yóò.
5: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò ní ju báyìí náà lọ
6: ní
5: orí ètò lẹ́nìí Adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá
6: ìrọ̀rùn Abakia center tó wà ní nọmba 25 Ọdúnlami street opposite Access Bank ní ìlú
5: Sómolú Bàdégà.
6: Ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí 08 0 0 68 68 65 58 58 84
5: 08 0 0 68 65 58 58 84 84 adúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí Olúmídé Ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pè mí lólúmọ ẹtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
4: Ọ̀rẹ́ mi n ò máa rójú aya mi mọ́lẹ́ ní ọjọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrú wọlé ìyá bíríkì ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ohun ọ̀rẹ́ mi.
1: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yín ti sú mi. Ẹ wo wọn ò lè ṣe.
0: Irú àrùwo ni ṣe ọ́ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ̀ ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ̀ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrọ̀dọ̀ dáadáa wò ó má jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀
2: ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
0: tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn Abakia center èyíkéyìí àìsàn tó lè máa bára wọ̀ yá ìjà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abakia center
2: ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
0: olóògùn ibà tó wà ní nọmba 25 Ọdúnlami street opposite Access Bank Abiodun bus stop ní Bajulaye Sómolú Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
3: 08 0 6 8 6 5 5 8 8 4 lẹ́ẹ̀kan sí 08 0 6 8 6 5 5 8 8 4.
0: Ká ìrọ̀rùn Abakia center bàbá ológun ibà
2: ọba àparùn ìdákọ́lẹ̀ worldwide
0: kò sẹ́lẹ̀.

lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 milliamp hour battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà ní.

0: ẹni oṣù mẹ́fà ó di oṣù méjì ni wà tó fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́ ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro owó rẹ̀ kò ju ₦126,300 lọ.
1: Redmi A7 Pro.
2: Fẹ́lá ni kẹ́ play.
3: Ó ti àso la fẹ́.
2: Hip hop ni kẹ́ play jọ.
4: Ṣẹ́yìn lè jó ni. Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
3: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti sọ kánú. Ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
5: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
5: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ kánú.
3: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò.
6: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
3: Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
7: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lògbà.
8: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859. 08068216859.
7: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbí aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn láti rìn dogun. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí, àpá ríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́.

0: Far bus stop, Apatunyele, yes, number 20, Amoka Street, Delara bus stop, off Abanajero, Nilu Ikotun, Lekun.
1: Iben Baba Gbawa, Ero Banis Hotel, if you pick me.
0: 08068216859. 08068216859.
1: Eyin na ma bo, gan ni afiji iroyin o ta foju ba. Awon mi o ti e lawon fe logun bile mo e ma so be. E ma so be owo ti wo fi n gbale omo ye owo to nsan lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni na line ma ba so pe na line baba agba teni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo logun ko ti se osin be iwo na danwo ko ma bo
0: awa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun mo ni ero ibanisoro wa ni
1: 08068216859. Ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò
0: ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abanajẹ Road Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rin wọ́nkú ọ̀rin ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
0: A wà ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abanajẹ Road Ikotun. Ero ibanisoro wa 08068216859. 08068216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni. Tẹ́lọ̀mí tí bàbá náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ nílé bá sọ̀rọ̀. Nítorí bẹ́ẹ̀ mi ò lè náwó ságọ̀ ara ẹ̀. Àgọ́ ara ẹ̀ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀. Gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Bọ́lọ́run ṣe máa kò sẹ́ni tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ńkan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patíyà ìwò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní ṣùgbénìtọ̀ àmì à ń dì mágídì mọ́pẹ̀ ká tó rìn ọlọ́ọ̀bù ìjẹ́ kẹrin ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ ara tó ń fura sí tètè máa bọ̀.
0: Number 20 Amoka Street Daily Ara bus stop off Abanajẹ Road Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
1: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹun parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin náà ó rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá sáfíìsì ẹ̀mọ̀ kó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ti jọ tọ́jú ara ẹ̀ rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo omi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kàrá ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
0: Ní number 20 Amoka Street Daily Ara bus stop off Abanajẹ Road Ikotun.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
2: Ẹ tún bá wa tẹ̀síwájú.
1: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run má jẹ́ àárí. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyin tó ẹjọ́ obìnrin ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá. Àwọn ní àbí wọn ò sọ̀rọ̀ pọ̀ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá wọn á wojú ọlọ́tàn ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara. Ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tó bá ti dé lórí gbogbo nǹkan kọ́ la lè má fẹnubà. Gbogbo tí wọn náà bá jókòó tó ọdí tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pàṣẹ àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
0: Number 20 Amoka Street Daily Arab Bus.

0: onílù aṣọ níbẹ̀ lára alágẹmọ arambara níta tẹ ilẹkẹ ọlọkọ òjọkan ètò níbẹ̀ nú àpótí ètò ọmọ tó mọ kọlọmídà concept ọkan nínú ẹ nílé yìí o ọmọ kwara tata
1: ajibala gúnlẹ máa ń sọkọ àmìlẹ mi àlá.
2: Wọ́n pe irin ìsanko kan ní èlé símbọ̀ ìgbómìnà nìyẹn.
3: Ọlọ́run jẹ́ kó bí mi dá. Iṣẹ́ àdúrà téèyàn máa dáyé gbà. Ìyẹn tó bá ti bí ọ yẹn kò ṣeé change mọ́.
4: Ẹni tó bá sọ nínú ó sọ àpòyà kọ́ ni.
5: Àwa tá a wá láti ìpínlẹ̀ Kwara a máa lọ ní dédé.
6: Ọmọ Kwara Tata.
7: Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ àbọ̀ alẹ́ lẹ́tọ̀ ọmọ Kwara Tata yóò máa wáyé pẹ̀lú Abdulwasi Salahudeen ọmọ tó mọ fọlọ́. Tá ó ti máa ṣàgbéyẹ̀wò àwọn ìdàgbàsókè tó wà láwọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ìpèníjà tó ń kojú wọn. A ó máa gbàlejò àwọn ojúlówó ọmọ Kwara Tata ní ìkànnì Bond FM 92.9. Ẹ fẹ́ ká sọ nípa ìlú yín àbí ó wù yín láti ran ètò yìí lọ́wọ́. Ẹ tẹ̀lé wa lórí àwọn social media handles wa @

0: Nigeria ti darapọ̀ mọ́ ayé digital. Ìwọ náà má gbẹ̀yìn láti darapọ̀ mọ́ àwọn tó ń jẹ ìgbádùn ayé digital pẹ̀lú Free TV tó fún ẹ láǹfààní. Àǹfààní láti máa wo àwọn ìkànnì móhùnmáwòrán tó tó ọgọ́rùn-ún níye tó kún fún eré ìdárayá, eré ìtàgé àti ìròyìn láìsanwó kankan. O lè lo èyíkéyìí decoder rẹ kí o sì gbé sí ìkànnì NigComsat tàbí kí o wò lórí ìkànnì app Free TV tí o lè fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ National Broadcasting Commission NBC. Má dúró kí ìdíwọ́ wà fún ìwòran rẹ. Jẹ̀gbádùn ayé digital ọ̀fẹ́ lónìí.
1: Give more strength to your
2: Bond FM 92.9.
3: Oniruru aṣọ ni nbẹ lara alagẹmọ arambara ni tata ileke onloko ojoko eto ni nbẹ nu apoti eto omo to mo kọlọmi da concept okan ninu e ni leyo omo kwara tata
4: ajibalagun le ma so kwara ni le mi ala
5: won pe irin isanpo kan ni ele symbol igbomina niyan
6: olorun je ko bi mi da ise adura ti eyan ma daye igba ibi tan ba ti bi oyen ko se change mo
7: eni to ba so ninu o so apoya ko ni
8: awa ta wa lati ipinle kwara a ma lo le dede
4: omo kwara tata
9: gbogbojo friday Lago mejo apo ale leto omo kwara tata yo ma waye pelu Abdelwasi Salahuddin omo to mo kolo ta o ti ma sagbeyewo awon idagbasoke to wa lawon ilu kokan pelu awon ipenija ton koju won a o ma gbalejo awon ojulowo omo kwara tata ni koni Bond FM 92.9 efe ka so nipa ilu yin abi o wu yin lati ran eto yi lowo e tele wa lori awon social media handles wa @omotomokolo media concept omo

onírúurú aṣọ níbẹ̀ lára alágẹmọ àràǹbarà náà ni tàtẹ ilẹ̀kẹ̀ ìkànnì bond fm 90.9 rédíò aláragbà ìdá àtúnkìra wa káàbọ̀ sórí ètò ọmọ kwara àtàtà fún talẹ̀ ti tèní ètò tèní yóò fa kíkí torí pé a ti ń gbé àlejò wá àlejò talẹ̀ yìí lára àwọn ìkan pàtàkì ọ̀dọ́ ni wọ́n gbajúmọ̀ ni wọ́n lára àwọn tí ọlọ́run fọ̀rọ̀ sí lẹ́nu ní ìpínlẹ̀ kwara ó ń lálejò omi fún talẹ̀ tèní tẹ́yìn ò bá tí ì sí nídìí rédíò ẹ̀ ń sebẹ̀ lọ́wọ́ àbẹ́bọ́jọ jóná ẹ sọ fún dádì pé ọmọ tó mọ kọ́lọ̀ tó ti gorí afẹ́fẹ́ ṣé ń gbáradì fún ọdún báwo lẹ ṣe ń palẹ̀mọ́ sí bó ṣe ń palẹ̀mọ́ yẹn ṣó ń dira ètò ààbò rẹ náà mọ torí pé ó ṣe pàtàkì ó ṣe kókó ní sọ pé ká má múra ọdún ṣùgbọ́n má ṣe ju ara rẹ lọ ẹlẹ́ẹ̀kejì márin lóòkùn òpópónà tó ń dá márin bẹ̀ lálẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ bó o bá fẹ́ lọlé àwa tá a kúndùn wípé kánsájì láàrọ̀jọ́ kejì kan bá wa wọlé lójúmọmọ jáyé ó rí gbà tó wọlé àwọn nǹkan wọ̀nyí lára àwọn ọ̀rọ̀ ojú lálákànfẹ́ ń ṣọrí ni torí pé ààbò ara ẹni náà ni ààbò ìlú bíjọba ìpínlẹ̀ kwara ṣe ń tiraka láti rí dájú pé ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dandan ó wà ní ìpínlẹ̀ kwara kí àwa tí a jẹ́ ọmọ ìlú náà ká rara wa lọ́wọ́ kí ọlọ́run elédùmarè kó fi ìṣọ́ àti ààbò rẹ̀ kó fi bo ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀ka lẹ́sẹ̀ ẹ̀ka lẹ́mẹ̀ẹ́ka lógún ẹ̀yìn ọ̀rẹ́ káàbọ̀ sórí ètò ọmọ kwara tata lórúkọ blessing aluko sista kẹ́hìndé ọba nua salaudeen lórí facebook colorful presenter ẹlọmọ wo àlejò mi colorful presenter abdulwar sẹ́yìn salaudeen ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́ ẹjẹ́ ń dá tọ́mì díẹ̀ tá a bá dé ká wá gbé àlejò wa wọlé ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí.

0: tó ètò ọmọ Kwara àtàtà náà ni ẹgbádùn ní ìkànnì Bond FM 92.9 àwọn Kwara Art and Culture àwọn ni wọ́n ń dá wa lára yá yẹn tí ẹ̀yìn bá wò wípé àràhọ̀dá irú orin kíni léyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ tó kún fún àṣà àti ìṣe ó kún fún àwọn ẹ̀yà àti ìran ọlọ́kọ̀ òjọ̀kan àwọn ohun tí ìpínlẹ̀ Kwara tó dúró fún a lè pé ní mini Nàìjíríà ká sọ pé Nàìjíríà nínú Nàìjíríà torí pé ìpínlẹ̀ Kwara a yọ orúkọ rẹ̀ nínú omi tí a ti yọ orúkọ Nàìjíríà náà ni lóbi tí máa sọ lórí ètò yìí wípé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ lẹ́ni yorùbá wọ́n ní ohun tí a ò bá lè mójú kúrò ṣe ni a máa mójútó tí a bá ń wo kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ètò ìdìbò ó ti ń kalẹ̀kùn kókó bó tilẹ̀ jẹ́ pé ìpolongo ò tí ì bẹ̀rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá jẹ́ pé lótìtà àti lódodo náà ni a bá fẹ́ràn ìpínlẹ̀ wa tí í ṣe ìpínlẹ̀ Kwara dénúdénú a gbọ́dọ̀ mọ̀ pé ó yẹ kí a fi ẹsẹ̀ ìyìn ká fi délé kí a sì dá sí ọ̀rọ̀ tí ó ń lọ ní ìlú abínibí wa torí pé wọ́n ní tí èèyàn bá fi fìlálẹ̀ fún àbí bí a bá ní ká fi òkú ìyá wèrè lẹ̀ fún wọ́n ní àǹfààní mọ̀ kó mọ̀ sùn jẹ́ tá a bá ní kò kàn wá a ò ní dá sí a ò gbé bẹ́ẹ̀ àwa kì í ṣe olóṣèlú tá a bàbá wọn dá sí bó ṣe ń lọ àfàgbàgbà kó mọ̀ gbé nǹkan gbẹ̀yìn wa kọjá lẹ́ni mo ní alàgbà Olúṣẹ́gun Olúṣọlá Adéwárá tí wọ́n jẹ́ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara wọ́n ti wà pẹ̀lú wa bó tilẹ̀ jẹ́ pé orí ìlà láti máa bá wọn sọ̀rọ̀ fún talent tèmi ẹ kaalẹ́ o alàgbà.
1: Ẹ kaalẹ́ o.
0: Fún àǹfààní àwọn tó jẹ́ pé fún ìgbà àkọ́kọ́ là ń gbọ́ yín là ń mọ̀ yín ní ṣókí ṣe lè bá wa sọ nípa ara yín ibi tá a ti bí yín ní ìpínlẹ̀ Kwara yálà àwọn àyè kan tàbí òmíràn tí ẹ ti dìmúrí kó tó di pé ẹ wà ní ipò agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ọlọ́mbrẹ́là fún talent ní pàápàá torí àní àkókò ó yà.
1: Ẹ ṣeun olótú orúkọ mi ni Olúṣẹ́gun Olúṣọlá Adéwárá mo jẹ́ bíbí ìlú ní ìjọba ní ìpínlẹ̀ Kwara.
0: Ìlú wo lẹ pé.
1: Ọba Isin
0: ok
1: bẹ́ẹ̀ ni ní ìjọba ìbílẹ̀ Isin ló ní ìpínlẹ̀ Kwara mo ti wá.
0: Ok
1: bẹ́ẹ̀ ni ibi tí ni alūkkóró fún gbogbo ètò tó ń jáde nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́.
0: Ó dáa náà yorùbá wọn ní àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ sí aré torí pé aré sísáté rí yẹn òun náà ni iṣẹ́ àyà bàbá ẹ jẹ́ ká sáré wò báyìí lẹ́nu tó mẹ́ta rí pé ó ti yọrùkú lálá ní ìpínlẹ̀ wa ti ṣe ìpínlẹ̀ Kwara a rí pé ọlọ́kọ̀ òjọ̀kan àwọn ìgbáradì bó tilẹ̀ jẹ́ pé ìpolongo ò tí ì bẹ̀rẹ̀ òun ló ti ń wáyé ìtakùrọ̀sọ láàrin eyín ẹgbẹ́ òṣèlú kan sí òmíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn kan wá sọ̀rọ̀ ń jòyìn pé ẹ tiẹ̀ wá náà tiẹ̀ wá náà ṣe bí ńgbà tí a sọ pé kinní kan kò mọ́jó ta fi lọ pé oníjó mi wà nígbà tí ìjọba PDP tẹ́ ẹ ti wá tẹ́ ẹ ti ṣe àkóso nígbà yẹn tẹ́ ẹ ti lọ pé owó ló tó lọ́bọ̀ tó máa darayé láàmú àti pé àríṣe la ríkà àríkà ni bàbá ìrègùn sáà kankan wà tó jẹ pé ó jẹ bí ipa tí ẹ ní lórí ìpínlẹ̀ Kwara tó fi ń wo wípé àníṣẹ́ àní rẹpẹtẹ àní sùn alẹ́ nu lọ́rọ̀ ni wá ní ìpínlẹ̀ Kwara.
1: Ẹ ṣe gan olótú. Ẹ ti parí ọ̀rọ̀ nígbà tí wọ́n kọ́ wọlé wípé nǹkan tó bá tí yóò bá lè mójú kúrò ńbẹ àfi dandan ká mójútó ṣe rí ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Kwara eléyìí tí olórí wa tó jẹ́ lídà wa Dr. Bukola Saraki tí wọ́n jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ní 8th assembly ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe adarí wa ní ìpínlẹ̀ Kwara ń bí ó jẹ ẹgbẹ́ òṣèlú tó jẹ pé ó house àwọn tó jẹ ọlọ́gbọ́n olóye àti àwọn tó jẹ ọ̀tọ̀kùlódínú ìlú tí a lè pè ní àwọn gangan pè ní project Kwara inú ẹgbẹ́ PDP ni wọ́n wà ó dẹ̀ jẹ́ ẹgbẹ́ tó ti di tó àkóso mú ní ìpínlẹ̀ yìí láti mo fẹ́ lè sọ wípé bóyá láti 2003 títí wọ 2019 so ẹni tó bá wà conversant pẹ̀lú ìpínlẹ̀ Kwara dáadáa kó tó di 2003 especially the state capital tó jẹ́ Ìlọrin tí ó wá padà wá ní 2015-2018 a mọ̀ wípé ìjọba PDP ṣe ní ìpínlẹ̀ Kwara ó dìsá pé kí wọ́n gbé òṣùbà àràdá kátà fún wa This is the way we buy it. We put it in allocation. That's okay. And the plan will work it to do in Kokoni. So, what only innovation? The PDP, at our motor, no one manage the situation. You need to pay. We will acquire a gun, but I have to be your backale. If you acquire a tilly, that rule, lie robot, pull it your back, that be federal allocation. Lati san salary awon osise ati lati se one or two things labele wa tori ba ta fi gbe joba kale ni 2019 ti a gbe joba fun awon otoge ati gbe jesi ta kale ti gbogbo aye mo si TWIRS awon ajo tun pa owo wole fun ipele Kwara ti awon reforms labe jesi gba ta won iyan tin ji owo gbogbo e la dipa so ko to di pe jesi yen de agbara kaka ni joba ipinle Kwara fi ri 100 to 500 million pa wole ni ososu ni eto internal generation revenue bo la pati jesi yen de ti agbe jesi yen de a ri pe o fo fere o bo si owo to wo ijoba ipinle Kwara ngba yen o ti fe mo wo bi 2 billion losu pa pa wole fora wa so ara awon achievements ta le so pe presently ni joba to wa ni odi ti joba yi gan je ara awon ti a se kale labe WRS o wa nla won number 2 ni pe te ba wo eto oro pe ka so igbodi le ka so igbedi gboro egbe PDP o tun ni patako especially the state capital ni gbogbo Kwara North Central Nigeria bridge te wo ni post office to je overhead bridge yen o ni number 1 gbogbo North Central patapata ile di Nigeria egbe abe joba Dr. Bukola Saraki egbe yen pe wole yato si bridge yen bridge kan na to gba te ba ko te lo si asada bridge yen lo cover lo gba oju re koja ti won to wa si ona sori e dual lane to lo ja girialibi lohun abe ijoba wa o na lo won ti si yato si yen ona to wo ilorin lati ko to be lati amoyo to lo si to gbe ofa garage to gba ofa garage kuro to bo si stella lati stella to wa lo si post office e ri pe ona elega kan ni one lane ni tele tele gbogbo atotun atosi igbolowo anbe akola sara kini won ti dual lane ti won so di dualized lane awa la si so da ba tun wo ni ile ito ti ti ora ni kwasu ile ta gbe si ijoba bile moro ni inu oko kan ti won pe ni molete oko yen ti di igboro nsin
0: ni Kwara State University
1: bẹẹni api ijọba wa lo gbe Kwara State University wọle te ba wo gbogbo ti mo daruko yi e pe Kwara State University ti se Kwara Central ni kala design fun a lo si Kwara North Kwara North ni o gba Kwara State University la le jo Kwara North de ja gbogbo ti o wa develop tele tele ko to di pa de yato si yen e ba ri tun gafa te ba gbo so gafa di si te ba de o te wa yen e mo ri chicken kan to wo pe ni fale chicken ninu oja ara awon product joba wa si ko to di pa kuro nbe ni igbalode to sa still lu ami yata ju nigba ti ijoba wa ni ijoba to je pe central bank of nigeria gan wa ti won ko owo fun sun gapam

0: America kò ti ẹ̀ ní tó 1.5 billion. Orí ìjọba wá fi wá wò náà fi wá lọ dá TWRS kalẹ̀ pé tọ̀ àsìkò owó tí wá tó báyìí láti máa generate owó wọlé láàrin ara wa. So ibẹ̀ la ti wá fi ètò àpò gbogbo àwọn ibi tówó ti ń wọlé la ti wá fún dán ló fi wá di wípé ní inú ilé wa gangan àwa gangan rí 2.5 billion à ń regenerate lóṣù ní táìmù yẹn. Owó tá a wá regenerate lóṣù yẹn la fún ọgúmẹ́ǹtì èyí tó bá wá láti ìjọba àpapọ̀ láti san owó oṣù àwọn òṣìṣẹ́ olóòfin fà nígbà yẹn tẹ bá rí ẹni òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara either ministry ni àbí parastata ni tó bá ní ìjọba jẹ òun lówó àbòsí ló ń ṣe. Àwọn ibi tí crisis wà òun ni àwọn local government àti suburb. Local government àti suburb ò dẹ̀ sí lábẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara ní ipa owó oṣù sísan. Ẹ mọ̀ pé ètò owó oṣù náà local government ọ̀tọ̀ ni ibi tó máa ń dé sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Second, so as at that time, àwọn pípò yóò sí lábẹ́ ìjọba ìpínlẹ̀. Ìgbà tí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ti wá tó wá rí pé àwọn ilé ò lè dá dúró mọ́, àwa lè da nǹkan tá a máa ṣe láti GSS 1 to GSS 3 tó jẹ́ pé àwọn náà wà lábẹ́ suburb. Àwa ni ẹ̀kọ́ wọn padà wá sí abẹ́ state kí ìjọba ìpínlẹ̀ máa sanwó wọn. So òun ló fi dá pé a take responsibility yẹn lábẹ́ ìjọba wa tí wọ́n sanwó àwọn GSS 1 to GSS 3 tó jẹ́ kó wà lábẹ́ local government. So ní local government ńgbà yẹn owó tó bá dé àwọn ò wá pe àwọn òṣìṣẹ́ NLC, a pe àwọn ìyálọ́jà, a pe àwọn TUC, a kó gbogbo wọn jọ sí ọ́fíìsì ministry of commissioner for finance honorable Banu. Tába tí wá kó wọn jọ a wá dìde àyè tó wá lóṣù yìí pé tọ̀ iye báyìí la rí gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ lóṣù yìí o. Ṣùgbọ́n lábẹ́lé iye báyìí la fi kún ẹ̀yin local government bó lè ṣe fẹ́ ká pé owó jù. So àwọn òṣìṣẹ́ ní ọ̀pá ya máàpù ẹ̀ pé òkè ẹni tí ó gba 100,000 lóṣù pẹ̀lú bí nǹkan ṣe rí ẹ bá bá fún ní bóyá 99,000 ẹ fún ní 60,000 depending on bí owó yẹn bá ṣe wá ní oṣù yẹn. Ṣẹ́gbẹ́t gbogbo eléyìí náà ló hàn sí àwọn tó ń fi ètò òṣèlú sí ọ̀rọ̀ civil service nígbà yẹn. Ṣùgbọ́n torí àbòsí tó wà nínú òṣèlú oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ń pè wá lórúkọ pé àsanwó oṣù ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìjọba àti òṣìṣẹ́ tó wà níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn tó wà local government àtàwọn tó wà ń suburb afusa ni wọ́n pe gọ́vnà wọn gbà yẹn. Kí ni ìtumọ̀ afusa? Half salary. Ṣẹ́gẹ́t because kò sí ìjọba ìpínlẹ̀ tó lè survive for tension tó wà ní economy Nàìjíríà gbà yẹn. Bẹ́ẹ̀ bá dé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ the same thing. Àwọn ẹlòmíì ìjọba mi ò tiẹ̀ rówó san rárá. Ìjọba ìpínlẹ̀ Kwara nìkan àwọn ló kìpù pace yẹn dé stage 2019 tí nǹkan padà fi gbé tó fi padà gbé orí padà kó tó di pé àka igba wọlé. Náà as at the time tá à ń sọ yìí ìjọba àpapọ̀ lábẹ́ Buhari náà tó ń fìyà jẹ Kwara lọ́tọ̀ torí pé wọ́n bìlì kúrò àwọn ń bá ọ̀gá wa Bukola Saraki jà. Ṣẹ́gẹ́t àwọn gangan fìyà jẹ wá àwọn owó tó yẹ kó wá sí ìjọba ìpínlẹ̀ wa wọ́n fi ń bù wá. Ṣẹ́gẹ́t màá sì fún ní àpẹẹrẹ ìgbà tí ìjọba yẹn kó bá wọlé a need láti lọ gọ́vnà ní láti lọ bẹ presidency wípé dákun owó kan wà tó yẹ kó wá sọ́dọ̀ wa ẹ fún wa lówó yìí. Ìgbà tí ìjọba wa kú bíi ọ̀sẹ̀ kan tí ó kó bá wọlé wọ́n wá release owó tá a sọ owó tá a lọ yìí.
1: Ẹ máa gbọ́ ṣé kìí ṣe pé bóyá torí ẹ̀yin lè máa rò pé ìjọba Buhari o wọ́n ń fìyà jẹ wá o àbẹ́ẹ̀bẹ́ lọ nígbà yẹn lọ ṣé n pé something ta lè sọ pé bóyá ó fara pẹ́ra ó ṣẹlẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ Èkó iná bíi lọ́dún 2004 nígbà tí wọ́n fi dá àwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè sílẹ̀ nígbà yẹn tó di pé bóyá ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé àwọn owó ìjọba ìbílẹ̀ wọ́n gbà yẹn wọ́n dẹ̀ rí ọ̀nà àbáyọ àṣírí kínní yóò tú ṣé kìí ṣe bóyá gbà tí kínní yóò mọ̀nà mọ́ wá fẹ́ sọ́dá wúrú ju
0: pé bá fẹ́ yẹn tó gbọ́rọ̀ ìjọba Buhari ńgbà yẹn wọ́n ti lébẹ̀lì ọ̀gá wa tó jẹ́ Dr. Bukola Saraki pé enemy ni wọn àwọn ò ní bá wọn ṣe tọ́jà jẹ́ pé ní ẹgbẹ́ kan lájọ wà. So níṣẹ́ a lè máa rojọ́mọ́ òkú ọ̀run agbàdúrà pé gbogbo ẹ̀sẹ̀ wọn kọ́ lọ́ foríjì wọn kó tẹ wọn sáfẹ́fẹ́ rí. Ṣùgbọ́n tá à ń sọ ni pé gbogbo kíní yìí ti dìtàn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbọ́ wa nísìnyí náà àwọn tó wà ní Kwara ń sìn ojú wọn ti là. Ẹnìkan bá fẹ́ máa pe ìjọba PDP níjọba tí ò sanwó oṣù ń sìn àwọn èèyàn ò bí pé èló ló ń wọlé nígbà PDP èló ló ń wọlé nísìn. Àwọn tún nígbà tá a wà níjọba agbára kátà la fi ń gba 2.5 billion lóṣù. Ṣùgbọ́n bí o ṣe ń báyìí sọ̀rọ̀ ní abẹ́ ìjọba tó wà ń ta ìjọba APC àti àwọn oṣù tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara ti gba 12 billion wọ́n ti gba 15 billion ìjọba ìpínlẹ̀ nìkan mò ń sọ yẹn o.
1: Ṣé ẹni sọ àlùgbàdì wàrà ṣe wọn fẹ sọ pé bí owó ìṣe ń wọlé nìṣí o ìjọba tó wà lóde yìí o wọn ò fowó ìṣe nǹkan kan.
0: Wọ́n rí fi ṣe kankan olóòtú wọ́n rí fi ṣe kankan torí pé àwọn tó wà ń bẹ̀ ò ti e ni idea pe bo lawo se nse ilu
1: ona te wa se ni ona ona ta
0: Kwara loju ito je Kwara loju ju oni bi oni alaafia o se pada si ndo awon gberiko wa toni pe ilori nikan ko ni ipinle Kwara sebet ilori nikan ko ni ipinle state capital ko ni nikan ni ipinle ijoba to wa nta nsin won ni idea kan ju pe kan wa se ko awon kan to ba ri to ba ri pe eko ko le alaja gogoro awon lo sare wa si lori won nikan ko le alaja gogoro si lori ki se bi won se se ijoba niyan ijoba to fi ara ilu le ti ya ara ilu te bi o para ilu to wa lo ko 30 billion pa won fe fi mo renovate hotel
1: eh bo enisuro te ba so pe kan wa se ko kan wa wo bi abi copy nikan ni won se ni ose to koja abos to koja lo larika wi pe ijoba ipinle Kwara lo commission ona kan ti o wa ni agbegbe se kaya ma lo sona baru ti abigina ko ona yen ni bi ose meji seyin iru yen nkan to reyin so pe ni se won o se nkankan
0: ona wo do commission ni mo se se de lati kaya mo koda bi o se n ba yin soro yi bridge to connect Ilorin to connect e ma kaya mo mo gbo awon ilu to wa ni Kwara North bridge to connect Ilorin mo won ni lati moro bridge yen ti ja bo se n ba yin soro yi and bridge yi ja leyin ti ijoba ipinle Kwara so pa won ti na 4 billion si ni so o so pe 4 billion ti wo gbo nibe yen so ni Kwara North ten so yen ibe ti e ni oro airi ijoba ati ani impact ijoba ibe lo po si ju tete tori gba bawa wa nbe ari se larika ona ti kanda si baru ti mo gbogbo e mo da 180 km road ni ijoba wa lo si awa la fowo ara wa ta e ko to pa pada gba owo lowo ijoba papo ṣugbọn si eni ti ijoba to wa lode kan ti e toka si ibi tan ti se 10 km road ni gbogbo Kwara North eni kan toka si ibi tan ti se 10 km road ni gbogbo Kwara South ninu Ilorin di only ti tell e ri ti won se o la won na ti won ta ti se tele seget awon ijoba yi wa ha lori o lo wa tun da
1: o boyo expire boyo na ti expire ni pasuwa na ko pe ni london pe
0: o wa lori dada te ba gba do unity ko ja bo si taiwo ki lo expire bi ona yen seget ko si kankan ju pe what sit ni now ta ba ni ke wo awon ona ti o require attention e wo ona gakan bi lati gakan bi rather about to fi bo si ona adalo awon ona yi ni awon eyan to wa nbe fi jibo ejesi ijoba wa nigba tan si o to ge di si bi mo se n ba yin soro yi ijoba to ye Kwara o fi oko hale ni bi ta tin soro yi
1: abuya se o se ko je gbe ise o ti kan ni
0: ijoba abile isin temi ti wa mo se n ba yin soro yi awon ara ilu ti o ti su wa de bi pe a lo n be awon to je light wa pe ki won da kun kan wa ba wa fowo ara won si ona ni odun to koja ni ikalara awon ara ilu ti ara ta pe a ba lo won se wa lati odidi ilu ikan si mo ni ona ti won poruko won ni kan waya awon ni won wa take care to his own personal post won wa bere sisi ona lati ohun bo si ilu won ta pe ni iwo won si ona yi lo ni ijoba to le Kwara gbo pe ah isiju ni o wa ni kan lo down yen duro pe won ni eto ati si ona yen bi se ba soro ijoba Kwara o ti fi oko hale ni ijoba ibile isi o si ona kan kan to ya ti 5 km ti ijoba to le Kwara ti isi
1: honorable
0: apart from that o to abo to tun wa yes ti won lo owo si ijoba apapo n pump owo si security won gbe owo fun awon governor because a le de mu ijoba apapo to wa nta owo ti won fun awon governor yi ti po ju se get owo ti won fun won ti po ju se believe wi pe lati bi January 6 ijoba ipinle Kwara committee wa naira si security
1: oda honorable Adewara ori security yen lati ma tesiwaju boya lojo mejo bi alojo mejo e mo wa gbe pe agbenuso awon egbe oselu APC na ma wa iyen egbe to ri si joba to wa lode se gba awon kan se so yin pata ba gbe ni kegbe kegbe se ni
0: so gbe agbenuso ejo agbenuso oselu APC ke so ore wa na ni nigba ti sele jamba ni site to bo si ilu re ni ofa opsi na gomina o ti lo sopa lo ba won kegbe
1: Gbogbo ẹ̀ láǹfààní láti yanjú nígbà tá a bá gbé yín kíra yín ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Mo rí ọ̀pọ̀ lọ́wọ́ yín alàgbà Olúṣẹ́gun Olúṣọlá Adéwárá bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ́jú péréte ni ẹni láti gbọ́ nípa
0: ìṣẹ́jú. Ọlọ́run tó bá yá àwọn àwọn àsìkò àwọn àgbà wà ní àwọn àbí tí wọ́n bá tọ́lọ̀ yìí. Tàbí àdírẹ́sì àwọn èèyàn tó wà ní gbogbo yẹn. Kò sí
1: ó ti da èyí lẹ́nu sọ pé wọn ò ṣe ọ̀rọ̀ tó bá bí àwọn lórí àwọn sọ̀kọ́ àwọn ṣe mẹ́wàá.
0: Yàrá àlùmọ̀ pé wọ́n ṣe kankan.
1: Ó dáa ṣe
0: gbogbo àwọn ọmọ ọmọ ló ti
1: sápò nìyẹn
0: náà. Ṣé wẹ́n ṣe
1: ṣe. Ẹ rí pé ètò ta lẹ́yìn ó fẹ́ fa kíkì lọ́pọ̀lọpọ̀ ẹ má wọrí ẹ̀yìn ara lé ẹ̀yìn náà máa láǹfààní lágbára ọlọ́run láti lè pè wọlé nígbà tí àkókò bá tó nígbà tó bá vidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin ara ilé la máa ṣí gbogbo ojú òpó sílẹ̀ fún tẹ́wàá máa pè tẹ́wàá béèrè àwọn ibi táwa ò bá mẹ́nuba àti àwọn bòbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́ mẹ́jọ agbẹnusọ gbèsèlú apc àwọn náà ń darapọ̀ mọ́ wa lórí ètò ọmọ kwara tata ẹ wọ́n gbàgbé o ìntà àbálẹ̀ mójú kúrò a máa mójú tó ni à ń ṣe eléyìí àtọ̀tọ́ àtòsí ọmọ kwara tata níjọ ni gbogbo wọn ṣùgbọ́n kájọ mọ̀ tún yàtọ̀ sí òsì kásìjọ mọ which way forward ìdí tá a fi ń ṣe nìyẹn kì í ṣe bóyá láti create division kó ṣe tiẹ kémi ò ṣe tẹ̀lé lórúkọ blessing aluko lórúkọ banu asalaudeen lórúkọ anti kenny lórúkọ alhaji morufa edeju oluyege ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí 0030 428 13 3042 81 83 ẹ̀yin náà lè máa tarí àwọn àbéèrè yín kó tó dìgbà táwọn tó wọn gbé wá ẹ lọ sórí colorful presenter lórí facebook colorful presenter lórí facebook kitikiti lẹ́ o máa wò tó tálẹ̀ how to wọ́n ọ̀sán asalaudeen ọmọ tó mọ̀ọ́kọ́rọ̀ lórúkọ tí mi jẹ́ ó dáàrọ̀ Ale hapo tu mwasa, salamu. Omoto mwakoro lorukote minje udaro.

0: السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. أقول لكم الله وبركاته سني ورحمة الله تفعلين لوريه توتاوهيد لوني. أتجاك يا فرابالي لا تكيكوني فايدوك سسو الله لا تأنو دكتور ودكتور سرجدين بلال الأسرى. Abẹ Ọlọ́run nínú àánú rẹ̀ kí ó ṣe àlékún dáadáa fún àwọn dọ́kítọ̀ wa ní ayé yìí àti ní ọjọ́ ògbéǹde Àlẹ́kíámà. A sì tún bẹ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ kí ó ṣe àlékún oore fún àwọn tó jẹ́ onígbọ̀wé ètò yìí tí í ṣe mọ́ṣáláṣí Nuru Huda láì yọ ẹ̀yin olùfẹ́ títí wa sílẹ̀.
1: بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومولاه أفيوك فون لرب الله أسيكاتي فون أسود ودى نبي ومحمد لأنه داني لقوة بابتي أدي Oni maja fi sababi kufri bani Adam maja ana sababa kufri bani Adam watarka umdinem uwali gulugu fi salihin ibiti yati mabara wa sone kwa kilofa sababi ti ya wa oma nabi Adam alayhi salam ti wafi sekifiri solon oba lẹ́gbà tí ọlọ́run bá ti fọ̀ wọ́n má kùnú kèfè ṣíṣe bẹ́ẹ̀ ni kí lọ́fà tí wọ́n fi fi ẹ̀ṣẹ́ wọn sílẹ̀ wọ́n ní sábàbí ẹ̀ ni pé wọ́n kọjá àlùbùlùwù fi sọ lẹ́hìn wọ́n gbé àgbèrè fún àwọn tí wọ́n jẹ́ èèyàn rí wọ́n yìí pé ta bá ní àlùbùlùwù fi dín kéèyàn kọjá àyènú ẹ̀sìn ìtí ń pè bẹ́ẹ̀ ni kíni ta gbàlérò pẹ̀lú ẹ̀sìn ni kéèyàn ọkọ̀ jáàyè nínú ẹ̀sìn islam tọ́lọ́run fi ránà nábì wa muhammad sí gbogbo ayé pẹ̀lú kéèyàn ọkọ̀já ṣíṣe lásìkò akátá àti kí ọmọ sí ẹ̀sí tabálọ̀ gbogbo àwọn ànábì tí ọlọ́run ba àlékí ọlá tọ́lọ́run ba ránṣẹ́ tabálọ̀ bojú wo lọ́kọ̀ọ̀kan ìjèèjì ta lọ wí gbèsè wọn báwo ni àwọn èèyàn tọlọ́run rán wọn sí báwo ni wọn ti gba tiẹn àdìpọ́nà mẹ́ta ni ọ̀nà àkọ́kọ́ alimtamasikun bilhaq mustaqimun ala tori.

0: تخذ من دون الله أندادا يحبونهم كحب الله. سورة البقرة wọ́n bẹ́lú àwọn ìyàwó tí ó yẹ pé wọ́n mú ẹlòmíì wọ́n nífẹ̀ẹ́ ẹlòmíì bí wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́run ọba ni. ọlọ́run ọ̀làdínà amánú aṣáàdù ọ̀bánilá àti ọgbọ́n ọba gbọ́n wọ́n má nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju àfa rẹ tó nífẹ̀ẹ́ bí tọlọ́run ó ti kọjá àlàó nínú àkídà rẹ o. gbogbo tó bá nífẹ̀ẹ́ kọjá ọlọ́run ó kọjá àlàó nínú kọ kọjá àlàó ni kọ́ jẹ́ pé àwọn àyímà kọ́ máa sọ yí pé ọ̀kọ̀jà làǹpa wọn wọ́n ní máa kọ̀kọ̀ wọ́n lè sàrísìkì fún ọ wọ́n lè jẹ̀yàn yá àwọn ni wọ́n lè sọ pé kéèyàn ọwọ́ ná ànáni wọ́n lè fihàn sàríjà náà ó ti kọjá àlà nínú wàláwù rẹ̀ sí wọn. wàláwù ni kò nífẹ̀ẹ́ nǹkan wọ́n dá ilẹ̀ ẹ́sìmá làhùn tàbí kọ́ máa sọ pé àwọn àfa àwọn ni wọ́n ní ẹ́sìmá.
1: Bilalala sọ̀rọ̀ lórí Bond FM 92.9 gbogbo alẹ́ Sátidé láago mẹ́sàgùn mẹ́wàá alẹ́ lámà pàdé Dr. Sharafadin Gbadebo lórí Bond FM 92.9 ọjọ́ Sunday ní Tescatu Naps lórí Bond FM 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa Fadúlá Sheikh Zakiru Lai Ṣàfẹ́ láago mẹ́sàn ságo mẹ́wàá alẹ́ náà ni o. àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́rọ̀ ọba aláàmápẹ́ nírùlé Udara Mosque nípa àláwọ̀ àmì.
2: Inú ìmòye ìmòye ọlọ́run ọba tí àbí tọ́líbì òfin mànà o láti sọ fáwa tá a jẹ́rú ọlọ́run ọba yòókù ipò ọ̀dọ̀ ọlọ́run ọba nìtọ́sọ́nà wà kò sí lọ́dún èèyàn àwọn ọmọ èèyàn gbìyànjú ni ẹ wá ju wàhálà tá à ń ṣe ká tó gbọ́dọ̀ ọlọ́run ọba ẹ wọnú àwọn tí wọ́n wá gbọ́ sẹ́nu àwọn tí ọlọ́run dá sílùú rè sẹ́nu àwọn tí ọlọ́run dá sílùú rè nà ń gbọ́ ọlọ́run. ẹ wá wo ibi tí ṣùgbọ́n ń pè yàn lọ ẹ wá wo bí wọ́n ti pọ̀ ńbẹ́ tó obi tó ti máa ṣeré gélé wọn àwọn tí wọ́n fẹ́ tó wọ́n fẹ́ oyè thousands tó rí tí wọ́n tó oyè àwọn tó rí ńbẹ́ o tí wọ́n bá ní wọ́n á gbọ́rọ̀ náà bá tọ́ da wọn ibi tí wọ́n lọ ní tí gbogbo tí wọ́n ń ṣe ibi tí wọ́n lọ fàbọ̀ ẹ̀ sí o ò ní rí hàn ìwọ gan bọ́ bá wà láàrin ojú ó ti ọ̀gá kọ́ sọ wípé kan lọ jẹ́ inú ẹ tí tọ́mọ bí ṣe lọ ọmọ pọ́ gọ́yí gọ́yí ni ọwọ́ níjọ́ àlìkì àmọ́ wọ́n wá sọ fún ọ yípa níbo àmì ọ̀sán lọ́wọ́ ọ̀sán sọ wípé wọ́n máa mú ẹnìkan ní ẹgbẹ̀rún èèyàn ní ẹgbẹ̀rún èèyàn wọ́n máa mẹ́nìkan ó ju àdìjẹ náà ayòkú wó kó wáná ọlọ́run òróró ọlọ́run òróró ni ẹnì kan wá gbọ́ tọlọ́run tọlọ́gbọ́ jọlọ́run pí ọ̀sí sọ pé n tó yẹ sùn pí ọ̀sí lọ́lọ́ iye ni ọlọ́run fẹ́ fi pè wá sákèésì ẹni tó jẹ́ níbi wa muhammad sallallahu alayhi wa sallam kọlagbára láti tọ ọkọ ẹ sọnà o lọlọrun ní nàkàlà tahadi mani ahbabti o lè tẹ tọ bá fẹ sọnà dáyọ ọkàn kọ ọrọ lọkàn sọlọrun kọ yọkọ onú nira kọ wá foríjì ẹsẹ àbí kọ dárí ẹsẹ ìjì tàbí kọ làkó onú yà ara o tẹyẹ pọ ànábì lágbára gbogbo ẹ ni o ní ọba lẹtọ sí láti kọkọ yọ àbútọọlì àbútọọlì bó ti dààmú lórí ẹtọ ẹni tó yẹ kọ ràn sí ọràn lọ kọ jẹ kí ọ jẹ ó mọra kọjá káwọn ọtọ dọdọ ẹ ọlọrun fi sábì dáadáa fún un tó ìmòye ọlọrun ọba lágbára o àwa ni ká bẹnú ọba kó jẹ ní tàwíìdù rẹ lọdọ ká sì ní ìkìláàsì láti sin náà ọba o. anabi wa muhammad sallallahu alaihi wasallam gbólóhùn tó sọnù hadithi tó ní la asakura nàlákà mọ́lámù ní ank ìmọ̀ wá foríjì ọlọrun ọba fún ọtí wọn ọba tí kọ fún mi imam nawawi ọwọ́ ń sọ̀rọ̀ lórí ẹ ó ní èèyàn lè ṣe èyí mọ fọlọ́run búra lẹ́jẹ̀ pé wọ́n ní kó búra tó bá jẹ́ yí pé ó pinnu ọkàn lórí nǹkan kan tó ní kó pinnu ọkàn lórí nǹkan kan tó ní eléyìí ọ̀fẹ́ fífọ́ kan àbí tọ́lí bìmá ni pé tó ìmọ̀ wá foríjì ọlọ́ba fún ọ tí wọn bá ti kọ̀ fún mi nígbà tó sì kú láyé ànábì tó kóra du báyà kan ti sọ ayé àti ibi ti sọ kalẹ̀ pé ọ gbọ́dọ̀ wá foríjì fún o àbí tọ́lí ó kú nígbà tí ọfẹ ọdún mẹwàá gbére tọlọrun anabi wa muhammad sọsọ tọlọrun máa ń sẹ àdìpá àti máa ń sọ anabi sọlọlọ àlẹ ọdún ọmọ ogójì ọdún lódì tọlọrun gbé dìde yọ máa jíṣẹ ìgbà tó sì kú díẹ tí ó fi pé 50 years ó ku oṣù tìǹtìǹ àti ọjọ díẹ tí ó fi pé 50 years ni àbútọ níbi kú láyé bí ti ń banú jẹ ti àbútọ níbi tó kú láyé nígbà tó dijọ kẹjọ rẹ ni khadija náà kú láyé tí ṣe ìyàwó ẹ sọlọ lọ àlẹ wàsálàmà àmẹjẹjì tiẹ yí.

0: to je yi pe bo ba di kere ke bayi awon so pe nkan bayi ni o si ki won o mo ru adanwo to sele si en to lo ni fe si anabi e ko lo bo mi olo na ni pe o olo na ni pe o jo ke jo sira won ko so pe nkan ni si won ti pe ji nkan ba adan kan ba sele si awon mi yan ta la je muslimi oto ni bi ta ki ona wa lo oto le nta ma pe ida pe wa gba mi eyan bi ti e lo so pe wa gbo o fo lohun to mu adanwo yi o file jokejo sira won jokejo si on ko eku on ba ni je ye lo be ni khadijana tun ku ti si yawo e radiyallahu anha umul mu'minin ati pe gbogbo nkan to ni ti khadija ni lo fi ke oko re inu opolo ni inu owo ni iwa ni gbogbo dada lo se fun to fi ko layi lo je pe nikan fe enikan gbogbo yawo ta enikan gbodo fi enu kan koda ko fe si lawada Khadija Khadija njo ti Aisha radhiyallahu anha to fe danwo anabi binu o ni ngbati ngbati ru ba mi on lo fi mi le mi bale lolohun fi sawa bi e mi bale ngbata won yan pa mi ti on lo fo we lo ko fun mi Khadija e fi mi le pelu Khadija mi radhiyallahu anha itori die yi ile je amoyi pe ko to fun enikan ko je pe o tun ma lo bi kan tabi ko belief nu kan kan yi pe ile ni o to mi ni o to sona tabele ni yo gba un le awon nabi olohun ju won ri bo si wuli o si to jede olohun to olohun o le ni fe re tawon nabi e tori e se ni esa esa nu esa awon nabi olohun esa ninu awon eyan to olohun da iwo to je mumini o dan won wo lati ko awa leko ni awon ma to bi won ku laye awon ma ta ni bo ma sallallahu alaihi wasallam oju aye won fo sale won fo sale ibrahim ma to tun de ti o to wo ku ba ido ona to ku o fatima ne kan abori je sibe sibe oju to lohun ba re gbogbo awon nibe lolo lohun danwo gbogbo olohun danwo to o ba pe kadara olohun adanwo olohun ni ko si be ko so pe won jise olohun ba ma iwo de ye pe nje ti nkan kan ba da o ti nkan kan ba sele iko ko gba fo olohun pe to olohun ti mu wa ri ki ma ni re o duo ka duo ma o je ti ma so nkan mi o je ti ma fi dun o to a ma fenu alebu kan o ti o ada ye pe abi won ni sin gangan olohun yamununa alika an aslamu sota hujurat won ma se le guli wa nabi lori an aslamu pe islam to ni asina la si yo a ti ba lo lo o as islam a ri nta wa o o tun le si ni o bo lati wa se wo muhammad sallallahu alaihi wasallam awon mina jembe ladu je nan ko eh kini koda awon ti an pe won ti ni ko wa lo bo mi ni si won ti po ni si o o sa fe duro na ni nta ba wa si si oro yi aye pe to ba ti le fun ni ti nfe yi pe yo yo ko ni ese ti se se se eh koda awon ti ndo la mu gan yi pe ona abayo nbe nbo mi abo je ichi agbolo je ti wulo fun wa o subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh La ilaha lati ra awon idanileko yi e kan si wa ni Mosolasu Nuru Huda sini Fatu Akinsoya Street off Omilani Road Ijesha Airways Suru Leyo Lagos tabi ki e pe awon ere ibanisoro wa lori
1: 09029970666 09029970666 tabi 08151263700 08151263700
0: A o si da yin lohun lori ibi ti o ti ri ra e ma se ra ayedeun ra yi ti o se ojulowo ti e ba foju gan ni ayedeun idanileko yi awon ti won se tabi awon ti won ta e kan si wa lori awon ere ibanisoro wa islam dara o si ni lohun to dara
2: Alhamdulillahi rabbil alamin Ọkọ ni fún ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún àwọn dókítà wa, Dr. Sirojuddin Bilal Al-Asr, láti tún tẹ̀síwájú lónìí lórí ètò tawhid. Abẹ Ọlọ́run nínú àánú rẹ̀ tí ó túbọ̀ san dọ́tọ̀ wa ní ẹ̀sán re ní ayé nbìyí àti ní ọjọ́ àgbèdè àìkíámà. Kí Ọlọ́run nínú àánú rẹ̀ tí ó túbọ̀ máa ran mọ́ṣáláṣí nuru Huda tí ó jẹ́ onígbọ̀wé ètò yìí lọ́wọ́. Kí Ọlọ́run má pè wọ́n nípa. Ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ wa náà kí Ọlọ́run gbọ́ àdúrà wa tí ó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. Kí ó sì ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ ṣe ìwàwù. Àláùmọ̀ àmì.
3: Àríkàdé àṣírí wa létí pé dókítà sọ̀rọ̀ jìdé ìdìláàlà láṣọ̀rọ̀ tí àṣẹ̀ṣẹ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wọn tán. Àwọn náà ni alákòóso ìnáyàtọ̀láhìn umra and hajj services. Ẹni tó bá mọ̀nà òun náà ló yẹ ká tẹ̀lé. Gbogbo àwa tá ń gbèrò láti lọ sí ilẹ̀ mímọ́ fún iṣẹ́ hajj àti umra. Kákà sí dókítà sọ̀rọ̀jòdè ìdìláàlà láṣọ̀rọ̀ láti bá wa ṣètò ìrìn àjò hajj àti umra. A lè kàn sí wọn ní ojú òpó 00340655570 Àràfá alálọ̀bọ̀ Ọlọ́run ní ṣe ní òwò ọ̀rọ̀ o.
2: Àláùmọ̀ àmì.
3: Ẹlẹ́kẹ̀ẹ́ká gbàgbé wípé tó bá ti di alẹ́ ọ̀la Sátidé,
2: a máa pàdé àwọn pàdé láti ṣọ́ Dr. Sardin Gbadé lọ́rọ̀ ojú. Ẹ̀jẹ̀ kí a gbìyànjú kí a fi sọ́kàn alẹ́ ọ̀la ètò ìdí aago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ pẹ̀lú ẹni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa tẹ̀síwájú. Àbẹ̀lọ́ba nínú ọ̀nà òkú mẹ́sàn-án láì fọ́ wa ju àkókò náà lọ. Títí di alẹ́ ọ̀la ọ̀hún tí a sì máa pàdé wa. Èmi ọmọ ẹ̀yà yìí tí òun lá òyedòkun ni mò ń dágbére pé wàá sàlámù àìlàlẹ̀kọ̀.

àlèmásìmí jìnà ohun tó ń ṣọṣẹ́ kò tó nǹkan yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn wọn ní omi téèyàn bá fojú ré náà ló máa ń gbé ni lọ ọ̀pọ̀ ló fojú di àìsàn tàbí àrùn tí kò tó kan tó sì padà wá sọ wọn di akúrẹ̀tẹ̀ látàrí màá mójútó gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí iléeṣẹ́ mábò tí àpèjá rẹ̀ ń jẹ́ mábò ara rẹ̀ pa tí wọ́n kalẹ̀ sí number 3 Jeminetu Brahimo Street off barracks fún iṣẹ́ afẹnú sùúrùlérè Lagos State ni wọ́n gbà ládùúgbà pé a ò ní rogun ẹni tí kò rọmọ bí ọlọ́run á pèsè ọmọ ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ wẹrẹ nílé aládìn ẹni tí kò rí iṣẹ́ Edumare á pèsè iṣẹ́ aládùbáríkà fún yín gbogbo ẹni tí ayé yọ lẹ́nu ọba tó máa ń yọ àwọn ẹni tiẹ̀ nínú ọ̀fìn á yọ yín láì farapa ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ó yẹ kó mójútó ikọ́ gbọ̀fúngbọ̀fún ọgbẹ́ inú àwọ́ká kí ìtẹ́ máa rìn káàkiri ara ẹni ó nílò àmójútó agbára ìjọkùnrin tó lẹ ó jẹ́ ọmọkùnrin tí kò péye ṣebí fìmíyàn kí n tú ẹ sílẹ̀ ní àìsàn òun àrùn wí àìsàn ibà àti typhoid nílò ìmọ́tótó ara àti àyíká kí ìwọ náà máa ṣe ìtọ́jú ara àti àyíká rẹ jẹ̀dídẹ̀dí ọ̀pẹ́ yìí ìwọ náà máa ṣe àkíyèsí ohun tó ń jẹ iléeṣẹ́ mábò tí àpèjá rẹ jẹ́ mábò ara rẹ pa ewé àti egbò ni wọ́n fi ń ṣe ìtọ́jú àwọn ènìyàn àìsàn àrùn gbogbo ẹ̀ ló ní ọ̀nà tí àwọn bàbá wa fi ń tọ́jú rẹ̀ láyé àtijọ́ ẹni tí ọwọ́ ọmọ ènìyàn ń bẹ lára rẹ̀ àgbo atúndì ọ̀fà ẹ̀yọ́nú àrìnàkore ó wà lọ́wọ́ àwọn tó mọ àṣírí rẹ̀ ìwọ náà máa láàgùn jìnà iléeṣẹ́ mábò tí àpèjá rẹ̀ jẹ́ mábò ara rẹ̀ pa tí wọ́n kalẹ̀ sí number 3 Jeminetu Brahimo Street off barracks fún iṣọ́ afẹnú sùúrùlérè Lagos State ni kó máa bọ̀ bákan náà ni wọ́n ní ẹ̀ka sílùú ìbàdàn tó wà ní number 6 Abayomi Street Iwo Road behind World Oil Ibadan Oyo State tàbí kí o pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-4584-3561 090-4584-3561 tàbí 080-3075-8070 080-3075-8070 ṣebí fìmíyàn kí n tú ẹ sílẹ̀ ní àìsàn òun àrùn wí ni iléeṣẹ́ mábò fi rọ̀ wá pé èyíkéyìí àrùn àìsàn tó bá ń dá ọ láàmọ́ lágbo ara rẹ agbára ọlọ́run ká ẹni tí kò rọmọ bí ọlọ́run á pèsè ọmọ gbogbo ẹni tí ayé yọ lẹ́nu ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ó yẹ kó mójútó àwọ́ká kí ìtẹ́ máa rìn káàkiri ara ẹni ó nílò àmójútó agbára ìjọkùnrin tó lẹ ìwọ ni kò gbìyànjú sọ̀rọ̀ ara rẹ ẹ kàn sí iléeṣẹ́ mábò mábò ara rẹ pa tí wọ́n kalẹ̀ sí number 3 Jeminetu Brahimo Street off barracks fún iṣẹ́ afẹnú sùúrùlérè Lagos State bákan náà ni wọ́n ní ẹ̀ka sílùú ìbàdàn tó wà ní number 6 Abayomi Street Iwo Road behind World Oil Ibadan Oyo State tàbí kí o pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-4584-3561 tàbí 080-3075-8070 080-3075-8070 iléeṣẹ́ mábò ló ní ewé àti egbò

0: àríkẹ́ríkẹ́. Ẹni bá dé tó rojú kókó báyìí.
1: Ojú lo ṣì rí tí àwọn tí máa bọ̀ jẹ́.
0: Ẹni mo ṣe.
1: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè fẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
0: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ lọ mójú tó ara yín? Bàdá táwọn fẹ́ gàmà kárí o. Ó rí egbòogi bàbá òkè ihò.
0: Ìwọ lẹ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ mara yóò tó gun jà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gorogo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kí bàtà ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápọ̀ jù. Ìṣara tó ń gun so. Bàbá òkè o lè ní kò jẹ́ àtura. Lórí èyíkéyìí àìsàn tàbí 1143 08094471143. Bàbá òkè o, elégbòogi dèbèdèbè.
2: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
3: Ẹ ṣeun Atọ́kùn. Orúkọ tèmi ni Taofik Ajiboro. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Ẹja ṣàmì wìtìwìtì.
3: Àmì.
2: Bàbá òkè o, a máa tún rí yìn.
3: Ẹ ṣeun Atọ́kùn. Bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ yí pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni sanra.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsanra?
3: Ẹ ṣeun Atọ́kùn. Làákàtà yín ò ní dàrú.
2: Àṣẹ.
3: Nípa ìpèníjà tó máa fa ìsan inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìsan inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìsan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìsan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìsan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìdélẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442. Ọmọ ọdún mélòó ni wọ? O tí ju ọmọ 40 years lọ. O tí ju ọmọ 50 years lọ. O tí ju ọmọ 70 years lọ. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ọ ti da tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bá bàbá òkè o. Ìwọ gan ó mọ̀ ìpé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tiki je ki omo kunrin le soju si e dede lodo aya re lori ise ara ti wa boke o nsoro nipa yi nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi o nlo fi je si pe ni gbogbo eyan to nwa sodo baba oke o lori idakole ti mo so omo kunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni soro si ero ba ni soro baba oke o 080-944-71143 Lekazi 080-944-71143 Abi 080-226-1-3442 080-226-1-3442
2: Unle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki a wo so a o le so pe bayi ni won se se iwosan re unle ti gbo lenu baba oke oyi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
3: e seun atokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbo ko ni lagbara lati se elekeji arabeku ara odide laarin seju kan si meji ara ti wale ojora ntite ara odide keyan fe ba obirin re sire yo da igba to ran tin kankan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba olohun be lodo wa olohun si ba wa si
2: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
3: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko nenu penija o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele so mo kan gorogoro elomi ipajapaja lowo pajala pajalese elomi owo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe oti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abi kelomi oti eni ri gbese se dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti ejo ri bi wole ninu awon ise ni awon yi lo nsakuba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baba oke o iwo go gba pe ni olohun be leyin baba oke o itori baba oke o mo nkan meji bu isara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede kisale nu ma kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to ja ligba je pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kalomi ma ro run su dede ko di ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ra bere si tayan to ba ti ni ipenija yin pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yin to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero ba ni soro mi 080-944-71143 lekazi 080-944-71143 abi 080-226-1-3442 0802-221-3442.
2: O lagbara o. On te da oba ma ma shagbara o. Imi umo ipe aisanu shara oku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se nla aye wa o de ti wa aye wa aye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin nle opolopo awon ti ejo wa nilana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adaye ba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
3: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo nso rin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa I ma lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti saso tele pe ti omo mi ba ti bimo okunrin ni ke gbe le lowo o ni won fi wa pepe baboke o abi chu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba o ni won pe nu
2: kabiyesi eledumare
3: lo fi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
2: A dupe fun Olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to Olorun je ko di eran ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
3: baboke o ti wa ni shop number 10e Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo Road ibe ni baboke o wa Ero ibani soro ti ele kwe aboke ozi 080-944-71143. Le kazi 080-944-71143. Abi 080-221-3442. 080-221-3442. Asi ni ero igbalode yi ta ma fi se awo se o fun awon eyan ti wo na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe mo nigba ago ti enu ni soro se baba oge o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni baba oge wa
2: On let it go yen gbogbo eniyan be ya fuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o nlo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 0094471143 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbese won ma reti re ni le se baboke o o digba kan na
4: arite rite emi mo de to roju koko bayi
1: oju lo si se mo ti ma bo je
4: ah emi mo se
1: eni ba je bo se ni fun koko fun koko bi eni bi o le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de re lan beke o ke te o ni ti to sade daji ona ki o ti kari wonu bi epo lo to fenu kan yo
4: ah ai sa ta ro yo ma se nkan o emi wa ni si se bayi o lu fe mi
1: se emi ni ma se so fun pe ke lo moju to ara yin bere ta o fe ga ma kari o to mi mo gi baba o ke ho
0: kiro ni Ìwọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbọ́njà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yúnú. Kí bàtà ó máa bọ́ lẹ́sùn ọmọ ènìyàn kò fún ọ. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeré-ṣeré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè ò lè ní gbòǹdì àtúrà. Lórí èyíkéyìí 1143 080-944-71143 Baba Oteo, Elugbogi Debede Ebe.
5: Forester Security, the nation forest. Security, the nation forest. Forester. Bi nawo ba sele lagole, a ma ko gun fani kan je nikan lo. Gbogbo eyin olugbo osodi solo leko. Ti e nilo eso alabo ti wa ntiwa. Ni bi oniruru ayeye. Bi ko mo jade. Ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbo pa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching. Ati be be lo, iba joja le abi tosan. Teyin wa nilo abo to peye. Lori emi ati dukiya, e se ko si e Forester, Labi Assistant Commander, Forester Security Services, Lagos State, Al-Hajj Chief Adewale Salami, Desalam, Egbe Lo Woni, 080-3321-1124, Tabi, 080-8050-0098, Esi Sulepe State Commander, Ni Puleko, Commander Ogumi Ibalogu, 00-3318-6093, Anfani Zituwa, Latiko Sili Egbe Won, Tokalesi, 21, Adeyemi Street, Arawo Jobe Area, Oshodi, Puleko, Forester Security, the Nation Forest, Security, the Nation Forest, Forester.
6: Anfi asiko yi ki gbogbo ebi late Mr. Abayomi Ogunwale ati Mrs. Folashade Ogunwale pelu ebi Pastor Alimi Oladiti ati late Mrs. Oyinade Oladiti ku igbeyawo awon omo won laarin Anna Bisola Omawumi ati Ezekiel Ojo Oluwa Seun fun mi eleyi ti yo waye lojo Saturday 30 ojo osu karun odun 2026 ni Jade Sola Event and Suits former Army Barracks Sawmill of Brent Supermarket nilu Ibadan ago meje aro ni engagement yo bere nigbati wejebe mu yo tele ninu gbogbon yi kan na adura wa ni bi pe ki oluwa ba wa fi ore to po ibukun re to po latoke sinu igbeyawo na ami fun alaye siwaju si ele pe 0905 812 4212 tabi 0810 605 1062 eyin yawo ni meni o iyawo abako ababo laipe laijina lase ledumare ami aku oriire na Olukini ni ebi iya oko Alhaji Jimoh Adedeji Oluyege ni refini Ibadan Oyo State.

0: atẹgbò ni olódùmarè wa fẹ́ ni kẹjẹ nkan lọ agba ìṣègùn tí wọn mọ nínú ìwé àtẹgbò tí olórun fún ṣe ni bàbá tọpa anímọ káyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ olóhùn fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojú kọ ayé ìwọ sátì kọ sí bàbá tọpa anímọ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹgà tàbí kẹ máa pe 08033735570 lẹ́kọ̀ọ́sì 08033735570 anímọ̀ káyé bàbá tọpa ẹgbẹ́ méjì ṣe dáadáa
1: ni pé. Adupe adupe pe okun ba ti dupe lo won loda eyin ko yi eyan o ni foworo yi ko ma lo loju nibo la nlo lale tuni kene tuma ki esara ti mo ni e ki esara a ki esara ni agidi lelomi omo lo baba mi si powe pe baba lawo ta na yawo e to mu giti morogun ki agidi lo ni kologun e ma binu owe ni o owe baba mi ni eyin ko yi ase kama ki sara baba fe si nkan ba fe si nawo kan eje ki sara arabirin ti mo fe soro re yi omo merin loni omo merin yi ikan lo koko lo Canada nu elekeji wa UK eleketa ikuniyun wa ama eyi to wa jele kerin